àwọn ọ̀run sọ̀rọ̀ ògo ọlọ́run àti òfurufú fi ṣe ọwọ́ rẹ̀ hàn. Ọjọ́ dé ọjọ́ fọhùn àti òrudé ń fi ìmọ̀ hàn. Kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìró wọn. Ìró wọn la gbogbo ayé já àti ọ̀rọ̀ wọn dé òpin ayé. Nínú wọn ni ó gbé pàgọ́ fún oòrùn. Tí ó dàbí ọkọ ìyàwó tí ń jáde ti ìyẹ̀wò rẹ̀ wá, tí ó sì yọ bí ọkùnrin alágbára láti súré ìje.

nígbà tí Israeli jáde kúrò ní Egypt. Ti ara ilé Jacob kúrò nínú àjèjì èdè ènìyàn. Judah di ibi mímọ́ rẹ̀, Israeli di ìjọba rẹ̀. Òkú rí ó sì sá Jọ́dánì padà sẹ́yìn. Àwọn òkè ńlá fò bí àgbà àti àwọn òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn. Kí ni ó ṣe ọ́ ìwọ òkun tí ìwọ fi sá ìwọ Jọ́dánì tí ìwọ fi padà sẹ́yìn? Ẹ̀yin òkè ńlá tí ẹ fi ń fò bí àgbò àti ẹ̀yin òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn. Wá rírì ìwọ ilẹ̀ níwájú Olúwa níwájú Ọlọ́run Jákọ́bù. Ẹni tí ó sọ àpáta di adágún omi àti òkúta ìbọn di

0: àwọn èèyàn méje kan ló ní àdúrà ilé yìí. Gbogbo tó ti fẹ̀ ni kójọ lórúkọ Jésù ò ní fẹ́ kún ta. A rán mi láti kéde ẹ̀sáyé rẹ̀ láàárọ̀ ẹ̀yìn méje yìí. Gbogbo tẹ́ ti fẹ̀ ni kójọ lórúkọ Jésù ẹ ò ní fẹ́ kún ta. Ọkùnrin kan wà. Ọkùnrin yìí ní ó kọ ilé. Ilé mẹ́rin ló kọ sí ìlú Ìbàdàn yìí. Ṣùgbọ́n lójijì àìsàn kan bẹ̀rẹ̀ nínú ayé rẹ̀. Àìsàn náà dẹ̀ bẹ̀rẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́. Lórí àìsàn yìí ó ta ilé kíní, ó ta ìkejì. Dípò káìsàn ìsàn ó tún peléke sí ni. Ó ta ilé kẹta. Ó fi ẹkún ta ilé kẹni lẹ́yìn tó ta ilé kẹni tán lára rẹ̀ wá yá. Ẹnìkan ń gbóhùn mi láàárọ̀ yìí. Àìsàn tí ó dé bọ́ tó fi nùkan ní ẹ̀dà ní gbàǹjo lórúkọ Jésù àìsàn náà kò ní dé bá ọ. Ní tó lè ṣẹlẹ̀ sí ọ tó jẹ́ gbogbo tó ti fẹ̀rin kójọ tó fi fẹkún ta lórúkọ Jésù ẹ̀mí mímọ́ gbẹ́sẹ̀ lé.
1: Ìfilẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.

0: Ọlọ́run tí kò sí tí kò lè ṣe. Gbogbo ẹni tí ọ̀nà ti dí mọ́ arán mi láti kéde ẹ̀sáyé yín láàárọ̀ yìí. Lórúkọ Jésù ọ̀nà kó là fún ọ.
1: Ọlọ́run tó fọwọ́ agbára mi ò mú ní
0: Gbogbo ẹni tọ́nà dí máa ní lọ́sẹ̀ yìí lórúkọ Jésù ọ̀nà eré kó là fún ọ.
1: Mo sì rárá,
0: Akọ́nú ọ̀rọ̀ Olúwa wípé ẹ lànà fẹ́ni tó ń ré kọjá lági.

gbogbo àwọn leadership ti Christ Ambassadors International College. Wọ́n da ọkọ̀ pẹ́ wọn pọ̀ láàárọ̀ yìí láti kí màmá wa Evangelist Mrs. Lillian Bademo sí. Torí lónìí gangan òní on the 28th ni Christ Ambassadors International College náà pé 28 years. Wọ́n fi ẹ̀mí ìmoore hàn láàárọ̀ yìí. Wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọwọ́ agbára rẹ̀ fún àtìlẹyìn ẹ̀ lórí ilé ìwé Christ Ambassadors International College tó wà ní Olúyọ̀lé Estate nílùú Ìbàdàn bí. Wọ́n wá gbàdúrà pé ilé ìwé yìí a máa.

Aṣẹ́ ìbẹ̀rẹ̀ ọjọ́ ní ètò tó ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ láti West Radio 89.3 FM ilé ti àkàlẹ̀ sí Alavi Avenue Olúyọ̀lẹ̀ Estate nílùú Ìbàdàn bí. Mo bọ́ sí abala bí ta ti máa ń pàṣẹ fún ọjọ́ wa.

0: Ọ̀rọ̀ Ọlọ́run wípé ẹ lànà fẹ́ni tó ń ré kọjá lágijù nípa já.
1: Mímọ́ mímọ́ làwọn ọ̀run kẹ́.
0: Ta ni já Ọlọ́run gangan fúnra rẹ̀ ni já.

0: not just another radio station. Wells Radio, 89.3 FM. Broadcasting from Ibadan, or your state, brings you wholesome programs for you and your family.
1: Roba ti jade asentele ni
2: soro ba mi fa keye soro kagbo
3: soro lojojo monday o ma pade olore ti oro re oni sun tomotomo o ka bi si roba mi ti jong gbogbo lodu oluwa si ase tutu la tun wo yi adupo ju yi ko ojo meta o soju wa Olorun to mo bo je npi toran ti gbogbo abiye ma agbaye ti ofe awa na sile gbogbo ni gbo mi ni agbaye rababa pariwo go oni odi 28 pastor Fakeye Emmanuel baba labiye ma re lo nsoro oba ni atabatubo Olodumare yo fondi darate wa to mo re lorun Jesus wi pa pari lori ge agbele gbogbo ile pariwo pari bese aini arijarimu alayo lori omo ise lori arowo adagbe adaso ose yi loruko Jesus oya ogun yen pari bayi gbogbo ile tewo kedide Jesus ti so pe ose yi ose bukuni ose igbegani ose anuni ose ate yori ni ose yi ogo ma buyo eh ogo dide lose yi wara ni parati lose yi ajinde ati ye yo gbe osoke lose yi o ni gbari city gbese to je o ibuku aje loju aloye gba tomo tomo lose yi o orun soro gbo olorun kere re si re tomo tomo lose yi o latori gumere ri agbaye owo re ma te owo lose yi ofurufu fi je owo re aye re jade labe siru tomo tomo ojo di ojo bon ah aye ma re bon lose yi o iya oda o ni jiya tomo tomo ibi to ye ko ti nawo ni te wo lase o ibi ti o si reti iyadu be owo tomo tomo o ibi ti eto re a si olu oba gba jade ogo ise re ma jade laba a ma ye ogo ise yi jade ninu tubu ika ogo ise re lo taara sibi nla latoni lo wa ri ona bayo si ise re re lose yi ireti leta gbe pamo ya jade ona to bo la nba wonu oja ona ire oya ko si fun le ni o owo ma ba ona repete wole orisun ona bayo gbogbo yo la fun wa tomo re egun ma lowo o senu le yo egun kurete olu abaje ajulo Olodumare ma gbe ojade si gbangba ogo koro niyo omo re ma lo ogo gbangba o oya ma lo si waju ati si waju si gbogbo ni to gbe mi ni agbaye fi itara si ami eleyi ase ati agbara igberide ko wonu aye yin o akiri kekere akatiki ni le wa pale mole o emi pada sayo ojo nenu le yo aye yin gba itura ogo ni doping aye lo di akiko wa di nla tomo tomo oya lo di alabuku fu tomo tomo o olorun atolore ma da omo tomo tomo olorun ma fara han bi alaanu re gbogbo won eleda wipe ose yo ma dara fu ojo ose to koja lo deni mami ologo ni yin e ri ogolo laye ohun gbogbo to nla koja yo pada di testimony o akuni lori ajagbori imolu lowo eni ko ni mona le re o abini se yeye ko ni mona le yin o ero okan re ko ni pada so di ota olorun ale re ma sa tomo tomo opo eniyan yo se yin lo re lase yi o lase yi o ni rogun arina ko ibi o aje ma wole yin tomo tomo o emi asupi yo oluwa bacha na je o oluwa yo gbe onija lase yi ogo yi ma dale agbo aye re pada bo sipo lase yi o igba otun de ire de asiko yi pada de ogo ba re ma lekete te o ye gba isegun lowo ogun idile ni are agun ni moriwo sejo o ya wa kuku mori tomo tomo ẹgbọn joseph fẹnu gbọlẹ níwájú rẹ àwọn ọtá rẹ yóò fẹnu gbọlẹ ó yà lọlà lùyọ lọlà lùlà lọsọríire ọrùn gbé ọgá ju bó ṣe lérò lọ kò sí àtakò bọ lọsẹ yìí o wàá tẹgbẹ owó máa wọlé lọsẹ yìí orí ọfẹ lọwọ níní ó yà gbà tiẹ orí ọfẹ nílé kíkọ kò ní fún ọrùn tọmọtọmọ o orí ọfẹ ló ń jẹ ọmọ ó yà gbà tiẹ dọjọ alẹ adániwáyé máa gbóhùn rẹ tọmọtọmọ lọsẹ yìí ó ní tìrì ogójẹun nílé ọmọ rẹ ibi tó fojú sí ìyanu máa ṣẹlẹ̀ níbẹ̀ bọ́mi dáadáa k ilé ni tó jẹ́ nìkan máa ṣe olóore àsọtẹ́lẹ̀ lè yóò lẹ́tà sí wàá gọ́rẹ̀ wọlé lónìí o ọ̀rọ̀ tó wọ́n bá ṣe ti ilẹ̀ ló ń gbé wàá fowó pàṣẹ lọ́sẹ̀ yìí ibikíbi tó ti gbọ́ mi ní gbogbo àgbáyé ọ̀run ṣe olóore lónìí o ibi tó yẹ kó o ti náwó o ní faradí o olówó ṣe ohun gbogbo tá ó yá wàá lówó lọ́pọ̀lọpọ̀ o ní rogun ìnáwó òdì lọ́sẹ̀ yìí owó tó ti sí ìsìlẹ̀kùn rẹ̀ ṣe ó wọlé wẹ́rẹ́ o ayé máa fọwọ́ do owó sí àkáǹtì rẹ lọ́sẹ̀ yìí o ibi tó rọ kan owó sí lọ́sẹ̀ yìí owó máa wọlé ọ̀sẹ̀ tuntun ẹgbẹ́ ìgbéga ọ̀sẹ̀ tuntun àánú tuntun ọ̀sẹ̀ tuntun oríire tuntun ọ̀sẹ̀ tuntun promotion tuntun ọ̀sẹ̀ tuntun iṣẹ́ tuntun ọ̀sẹ̀ tuntun àánú tuntun irè ò ní fún ọrú tọmọtọmọ lọ́sẹ̀ yìí o ọjọ́ ìrí rẹ ò ṣe é sún síwájú mọ́ o ó yá gbá ìrí rẹ lẹ́ni màmá ó yá gbà ọba mi ọbọ́lu mọ bí owó yóò fọ lákẹ́ ọlọ́sẹ̀ yìí o ẹlẹ́gbẹ̀ẹ́ àgbègbè àṣẹ yóò fọ rere tẹ́ ọlọ́run tọmọtọmọ ọba mi àjítanáwò yóò fi ìmọ́lẹ̀ bo iṣẹ́ rẹ lọ́sẹ̀ yìí o ọkọ̀ àyànmọ́ rẹ yóò gúnlẹ̀ sí èbúté ayọ̀ lọ́sẹ̀ yìí tọmọtọmọ ọ̀sẹ̀ ayọ̀ rẹ la wà yìí ọ̀sẹ̀ ìgbéga rẹ la wà yìí o ọ̀sẹ̀ àṣeyọrí rẹ ti dé yàrá máa di ọlọ́sẹ̀ yìí o ara ò ní ní ọ ìkántẹ́ inú lẹ́yìn ọlọ́run máa bá yín gbọ́ òdádì ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́ yóò ṣílẹ̀kùn àánú fún wọn àtìdílé rẹ lọ́sẹ̀ yìí o ohun rere tí ọlọ́run ti ṣe fún nínú lẹ́yìn kò ní padà dí bàjẹ́ o wà á jọ ń jẹ ọmọ kò ní korò lẹ́nu rẹ màmá wà á rọ́jú ráyè gbẹ́rẹ́ rẹ nílé ọmọ rẹ o bàbá tí ìṣe ọmọ bá jiná tó ọmọ ò ní dọ̀tá rẹ o ọmọ yín máa yàn ó máa yanjú ìrànlọ́wọ́ máa dá sí ohun tó o fagbára káká ṣe tí ò ní yanjú yìí o ìrànlọ́wọ́ kọjú sí wà tọmọ rẹ lẹ́ni o ìrànlọ́wọ́ máa bá ọ dá sí o ní pààrọ̀ kádàrá ìwà tọmọ rẹ lọ́sẹ̀ yìí o o ní rogun ẹbí o máa lọ rẹ o máa bọ̀ rẹ o ayọ̀ tó ní lórí ọmọ àdídọ́jọ́ alẹ́ ni o ògo iṣẹ́ yín dìde ẹ ò ní táwọ́ náà o gbogbo ẹ̀yin oníṣòwò ẹ lọ máa tà gbogbo ẹ̀yin tẹ̀ iṣẹ́ lọ́fíìsì ẹgbẹ́ ìgbéga gbogbo gbádùn tó yẹ lọ rí iṣẹ́ gidi ire máa wọ̀ wá lọ́jọ́ ọjọ́ mọ́dẹ gbọ́ eléyìí lẹ́nu bàbá lábìyẹmọ ọjọ́ àgbàdo bímọ taṣọ taṣọ ló ń jáde lórúkọ jẹ́ wàá jáde tògótògó tọmọtọmọ jésù olúwa wa àwẹ 21 days wáwọ ọjọ́ kẹtàlá lẹ́ni o bàbá màmá mẹ́lọ ló ti gbà nínú àwẹ̀ yìí ó ti ń tán lọ o ẹ jẹ́ kí ẹni yìí wá sun ẹ̀rí kó má dàbí pé mi nìkan mò ń dá ṣètò látàárọ̀.
4: Ní ọjọ́ tí dádì wá sí Friday wa ní Agege, he made mention of something that before the ending of that week that the Lord will bless us with what we did not expect. So I don't know this person from nowhere, and this person called me that same day that he hear someone telling him about the work I do. And that same day, the person blessed us with 300,000.
5: 300,000 naira.
6: 300,000.
5: Yes, 300,000.
6: Immediately after the crusade.
4: Yes. You said the other day that the money that we have never expected in our life, that we should go and receive it.
6: I am talking to a soul now. The miracle you have never experienced in your life. At the end of today's program, you are going to express it in the name. Ẹni tó bá lẹ́rì dá.
5: Kébí rè sọ.
6: Kẹ́lì ká kàn rántí ọmọ ẹ̀. Kò ní mẹyẹ tó ṣú. Ẹni ni ẹ̀rí tó ń bọ̀ yìí lónìí àdúrà. Ẹ̀rí yẹn ó yá lọ́gbàá lọlé.
5: Amẹ́. Ó rí iṣẹ́ 300,000 gbà. Lẹ́yìn ìsọjí Agége.
6: Lẹ́yìn ìsọjí Agége.
5: Yóò dẹ̀ gbarú ẹ̀rí.
6: Ó lóun ò gbarú ẹ̀rí o. Ìsọjí Agége yìí máa lágbára o.
3: Ẹnìkan ní ẹ̀rí tí ìsọjí Agége bí ṣe wọ́pọ̀ báyìí. Mo ní bẹ́mi náà jẹ́ rínú. Mo lọ sí CSC Pastors Conference lọ́sẹ̀ tó kọjá. Màá rí wípé gbogbo ènìyàn lọ́jà àǹfààní ẹ̀ ní ọ̀la ní Kọ́lá. Tọ́ bá dẹ̀ ti ń bọ̀, abọ́ ìjẹun ni kó o bá mi mú wá. Bọ́ọ̀lẹ̀ ní Kọ́lá àgbàdo ìjàyè Lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Ọrẹ títẹ̀ ní ti ká gbogbo ènìyàn jákèjádò. Ọrẹ yìí lọ máa fi sílẹ̀ kọ̀ọ̀sẹ̀ tuntun yìí. Tọ́ bá ti ń da wàá sọ wípé Olúwa. Mo bí ọrẹ ti májàmú ìbùkún ìdílé wa. Màmá kò sí iye tó kéré, kò sí iye tó pọ̀ jù. Ìwọ jẹ́ àgbìyànjú o. Ọlọ́run tó ní ìbùkún tó ń darí ìbùkún. Ó yẹ yóò bùkún yín lọ́sẹ̀ yìí o. Gbogbo ẹbí ẹ máa ń lọ ìlú Jerusalem àti Jordan. Kí la fẹ́ lọ jẹ afẹ́ lọ gbàdúrà fún àwọn ọmọ wa ni àti fún ìṣẹ̀dá wa? Mo sì ń tẹnu mọ ọmọ rẹ lè fi ṣe oúnjẹ ọmọ fún ọ tó bá gbé ọ lọ. Ọmọ tó ń gbọ́ mi ọ lè fi ṣe surprise fún àwọn òbí rẹ. Wọ́n kàn sọ́sọ́ wọn káwọn náà kọ́ lọ gbàdúrà tó nípa ní tìtorí rẹ. A máa kó fọ́tò gbogbo àwọn ọmọ wa lọ́bẹ̀. Tó o bá fẹ́ lọ pè mí lórí aago tàbí kọ́ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp. Ọlọ́run bàbá alábìyàmọ́ o, ààyè ló wà.
7: Hello, hello, prophet. 090-60-57-1110. Who is that? You are doing to you? And if you are receiving account details, 30-34-34-77-14. Let us see 30-34-34-77-14. Fakeye Emmanuel lo ma gbe jade first bank.
8: Abiyamo, a o ni mo boje mo.
9: The time is 6 a.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
10: Lati ikone konga agbomogbe girege lago mefa idajilu.
9: Hello, good morning. Here's the headline news on Wells Radio 89.3 FM, your preferred wholesome radio. We're reaching you live from Wells Broadcasting House along Galafi Avenue, Oluoli State, Ibadan. I am Tobi Owoaje. Presidency confirms President Bola Tinubu will return to Nigeria from Europe on Tuesday, September 29, 2026, following a slight adjustment to his earlier scheduled return at the weekend. Federal government reveals that it is working to create 1 million export-linked jobs and produce 10 million globally certified Nigerians by 2030 through reforms in education and skills development. Former Vice President and African Democratic Congress ADC presidential candidate Atiku Abubakar backs organized labor demand for a substantial increase in minimum wage, noting that Nigerian workers need a living wage to cope with the rising cost of living. The Social Economic Rights and Accountability Project, SERAP, gives the governor of the Central Bank of Nigeria, CBN, Olayemi Cardoso, and the financial entity 7 days to account for $6.2 million allegedly diverted or unaccounted for election funds and over 1.6 trillion naira in other public funds. The Inspector General of Police, IGP Ola Tunjidisu, assures Nigerians that the police will ensure peaceful and violence-free 2027 general elections. Tehran's former minister Abbas Araghchi says only negotiated solution can end the conflict between the United States and Iran after President Donald Trump publicly rejected a proposal to reopen the Strait of Hormuz. That's the headline news. Join us at 6:30 a.m. on Perspective Unlimited. I am Tobi Owoaje. Thank you for listening and God bless you.
11: 89.3 FM, your preferred wholesome radio.

0: ẹkú ojúmọ́ o. Wọ́n yí ní àwọn àkòrí tó jáde nínú ìròyìn fún tààrọ̀ yìí láti ìkànnì kàngágbọ́nmàgbẹ́ West Radio 89.3 FM tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Sunday Àfọlábí lóníròyìn yín. Iléeṣẹ́ ààrẹ ti fìdí ẹ̀ múlẹ̀ pé ààrẹ Bọ́lá Tinubu yóò padà sórílẹ̀-èdè Nàìjíríà láti ilẹ̀ Europe ní ọjọ́ Ìṣẹ́gun 29 oṣù kẹsàn-án ọdún 2026 látàrí ìkéde tí wọ́n ti kéde tẹ́lẹ̀ wípé ààrẹ yóò padà dé sórílẹ̀-èdè yìí ní òpin ọ̀sẹ̀ tó kọjá tí àtúnṣe ráńpẹ́ débá. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ti ṣíṣọ lójú èròngbà rẹ̀ láti pèsè iṣẹ́ títa nǹkan sílẹ̀ òkèrè tó tó 1 million àti ṣe àgbékalẹ̀ àwọn ọmọ Nàìjíríà tí ó tó 10 million tí ó gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwòbọ̀ tí ó mú yányányán tí ó bá fi tó ọdún 2030 nípasẹ̀ àtúnṣe gbígbélárugẹ ètò ẹ̀kọ́ àti ìgbélárugẹ ọgbọ́n àtinúdá. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí tó tún jẹ́ olùdíje sí ipò ààrẹ lábẹ́ àsíá African Democratic Congress ADC Atiku Abubakar ló ti ń gbè lẹ́yìn àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórí ẹ̀kúnwó lórí owó oṣù tó kéré jù tí wọ́n béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tó sì ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ nílò ẹ̀kúnwó látàrí ọ̀wọ́n gógó tó gbòde kan. Àjọ tó ń rí sí ètò àkóyawọ́ lórí ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè yìí SERAP ló ti fún gómìnà fún báńkì àpapọ̀ ilẹ̀ wa CBN Ìyún Ọláyẹmí Kàdóso ní gbèdéke ọjọ́ méje láti wá ṣàlàyé ọ̀rọ̀ owó kan tó tó 1.6 million lé pẹ́sẹ́pẹ́sẹ́ díẹ̀ tí ó lákọsílẹ̀ tó yanrantí tí wọ́n ní wọ́n lò fún ètò ìdìbò àti 1 trillion lé pẹ́sẹ́pẹ́sẹ́ náírà tó jẹ́ owó ìjọba mìíràn. Ọ̀gá àgbà ọlọ́pàá Túnjí Dísù ló ti fi ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà balẹ̀ tó sì ń sọ̀rọ̀ ìdánilójú pé ètò ìdìbò ọdún 2027 ni yóò lọ ní ìrọwọ́rọsẹ̀ tí ó sì jẹ́ ìdìbò alálàáfíà tí kò ní mú jàgídíjàgan kankan dání. Mínísítà ilẹ̀ òkèrè fún orílẹ̀-èdè Iran Abbas Arashi ti fọ̀rọ̀ léde wípé ìdúnàdúrà àlàáfíà ló lè yanjú wàhálà tó wà láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Iran lẹ́yìn tí ààrẹ Amẹ́ríkà Donald Trump kọ ìgbésẹ̀ àti ṣí ọ̀nà orí omi Strait of Hormuz. Wọ̀nyí ni àwọn àkòrí tó jáde fún ìròyìn tààrọ̀ yìí. Ẹ pàdé wa láago 8 àárọ̀ lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́nmàgbẹ́. Sunday Àfọlábí lórúkọ mi. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa, Ọlọ́run a máa bùkún fún yín.
1: Nǹkan burúkú wáyé dàgbàrí rẹ̀ tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM Kànga Agbọ́nmàgbẹ́.

0: A jẹ́ pé ká túmọ̀ kíra wa wípé a kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì ń fẹ́ dé láàárọ̀ tòní. Ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lẹ̀ Estate, ilẹ̀ Ìbàdàn. Àtúntí dé láàárọ̀ tòní, ọmọ Nàìjíríà. Àtúntí dé kẹ̀bùyẹ. Ọmọdé akọrin pọ̀ lára. Ó ṣàárọ̀ Monday. Everybody sì rí kálukú ra gallantly one way or the other ni. You get it? If you don't get it, don't forget about it. Ẹ lọ wà díẹ̀. Assignment ni homework ni fún kálukú. Mo kí yín lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí, lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ amojú ẹ̀rọ fún sàṣàwà yìí. Henry ní bẹ ní ìgbọ̀nà ìṣàkóso láàárọ̀ tòní tí àjọ dánámọ́rí ṣiṣẹ́ ọpọlọ. Tí a jọ ṣe ohun gbogbo tí ó lọ ní serere ìwẹ̀rẹ̀rẹ̀ nínú kò ló tó mì láàárọ̀ tòní mo kì í lórúkọ gbogbo àwọn tí àwọn náà wà ní ìgbọ́nu kan àbí omi lọ́ọ́lọ́ tí a wà yé. Adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómi èlò ọkọ tèmi jẹ́ ọjọ́ ajé lè ní kí Ìlédùmọ̀rè kò jẹ́ ara ajé jẹun o. Kó má jẹ́ àánẹ lọ́rùn kọjá ni lọ́wọ́ ká bá wọn fi dá oríṣiríṣi ara tó ń wo lúkálùkù láti fi dá kì í ṣàrà ibi ò ara eré. Tí kálukú fẹ́ dá kí Ìlédùmọ̀rè fún wa lówó ká lè fi dá ní ìrọ̀rùn ní ìrọwọ́ àti ìrọsẹ̀. Ẹ ṣàmí ẹgbẹ́ tó àdúrà mi. Adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómiye. Èmi ni ọmọ bàbá olómiye. Mo kí n pe ẹkú ojúmọ ẹ káàárọ̀ òde ọdún bí ara òlé bí ṣàlàfíà lẹ́wà bí àwa náà ti ṣe wà lóòrọ̀ tó ní ẹ jẹ́ kí n kíkàbọ̀ sínú kolo pẹ̀lú mi alàgbà olùsànyà olùdayọ̀ wọn ti wà nínú kolo pẹ̀lú mi gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹkú ojúmọ ẹ káàárọ̀.
1: Ẹ kú dédé àsìkò yẹ kú iṣẹ́. Àtúkù àmójúbà ọ̀sẹ̀ tuntun.
0: Ọ̀sẹ̀ tuntun rèé o.
1: Ọ̀sẹ̀ yìí á sàn wá lágbára àṣẹ lọ́wọ́ Elédùà.
0: Ṣé bá mi?
1: A kí gbogbo aráalé wípé àtúkù dédé àsìkò yìí ojúmọ̀ ayọ̀, ojúmọ̀ ìbùkún, ojúmọ̀ ìgbéga, ojúmọ̀ àlàáfíà, ojúmọ̀ owó púpọ̀ lápò òun ni yóò jẹ́ fún gbogbo wa láṣẹ Ìdùmàrè. Ẹ káàárọ̀.
0: Tọ́ ẹ já bọ sínú àwọn ìwé ìròyìn pàápàá láàárọ̀ tòní láti ní ìwé ìròyìn The Punch eléyìí tó jẹ jáde sí ọwọ́ mi láàárọ̀ tòní. Henry jájọ gbéná wojú Punch káwo tó ń ṣẹlẹ̀ ká mọ Punch yẹ síta. Wọ́n ní fún ìgbaradì 2027 ẹgbẹ́ òṣèlú NDC Egun Obi àti Kwakwaso wọ́n ní wọ́n tún ti ń fi ìwólúwo báyìí tí ẹ sì mọ̀ pé bí màálù àbí ẹran méjì pàápàá jùlọ àwọn àgbò àwọn kan àwọn kúrú àǹkò tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tàdí mẹ́yìn tí kálukú lọ má gbára wá wọn lágbò tó tàdí mẹ́yìn agbára ló lọ mú wá gbẹ̀gbẹ̀. Wọ́n ti ń fi ìwólúwo báyìí ó nú ẹgbẹ́ òṣèlú NDC again kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló dé ẹ̀yìn wo tún ni ẹ̀yìn wo nìyẹn ẹ̀yìn wo nìyẹn lẹ fẹ́ dá gbogbo ẹ̀rú o ẹ̀ jáwọ́ nínú gbogbo yànpọ̀yànrin o. Ẹ má dá wàhálà sílẹ̀ inú ẹgbẹ́ NDC o. Ẹ má dá wàhálà lẹ̀. Ẹ jẹ́ kí ìgbáradì ó lọ bá a ṣe kọ̀wé ẹ̀. Kí wá ni tó ṣẹlẹ̀? Ẹ lọ sójú ìwé kẹsàn-án. Ìwé ìròyìn ti The Punch tó jáde láàárọ̀ tòní. Níbẹ̀ gangan lẹ́tì láǹfààní àti rí àwọn ìròyìn ọ̀hún bí a ṣe láǹfààní àti bí a ṣe kọ́ síbẹ̀ tèmi ra ahé tí mo hán fún yín. Láàárọ̀ tòní lọ́wọ́ ọ̀sálẹ̀ rẹ̀ wọ́n pé ẹgbẹ́ òṣèlú APC làwọn alága rẹ̀ ní ẹ ti kọ kí ni ẹ kọ wọ́n rí jẹ́ ti kọ Alison Wike ni wọ́n ní tó bá fẹ́ kọ́ máa bọ̀ bí ọ̀bà sì fẹ́ ẹ jẹ́ kó máa lo Skoda. Ẹgbọ́ kí ló ṣẹlẹ̀ ojú ìwé kejì wọ́n ní pé wọ́n fẹ́ ṣe rainbow kú Alison èwo lẹ̀ ń pè rainbow. Bí ìgbà péèyàn ń ṣe alára àgbà yìí dánú, bí ìgbà péèyàn ń ṣe aṣọwọ́ yìí wọ̀yún, bí ìgbà péèyàn ń ṣe ọ̀gà chameleon tí wọ́n máa pààrọ̀ aṣọ oríṣiríṣi kọ́lọ̀. Wọ́n ní kò wá acceptable àwọn alága pátì ló sọ̀rọ̀. Gòmìnì Gombe Ondo Jigawa wọ́n láwọn ẹgbẹ́ òṣèlú APC níbẹ̀. Wọ́n wú FCT minister bí wọ́n ṣe pé àwọn kan ò pẹ́ jẹ́ kí ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ má jẹ́ àfìbínú yanjú ọ̀rọ̀ ẹ já yanjú ẹ̀ ń tù bínú bẹ́ẹ̀ jẹ́ kí mínísítà ọmọ ẹ̀bọ̀n nínú ẹgbẹ́ òṣèlú APC ni. Ní ìpínlẹ̀ Rivers Ware Imo wọ́n ní àwọn yẹn reject dual PDP àti APC lóyàtì pé wà máa sọ pé èmi kan ni níbí o èmi kan ni lọ́hùn-ún o irọ́ wọ́n ní ajá kì í roròròrò títí ko so two houses won ni e je ko so yo kan ki kaluko mo pe to ibi ti mo duro sire ibi ti mo te sire ibi ti o ti ye yin ba on bi yin se je ladman yun o je wekeji we royin to the punch so jade laaro to ni nibe gangan ni royin wa laaro yi won pe awon ile ifo pa marun ile ifo pa mo marun ototo ni asset won yi ti bi 20.47 trillion naira bi ipo wole du se se kini o organo soke e get a ganu soke ni ganu si owo lawon ele ganu si owo ni won ganu si won o le sorry o it's okay dem babo fg shisha loju eto kan 5 year blacklist fawon contractors ti won ba default yes se yan lo be pe eyin contractor ba kan gi lagba se se ti won ba gbe se fun ti e wa so ise ti e so di kini mara yin lowo e be so oluwa re lenu ka ma bere pe a minister se bi eli ise contract ojo na yi o ma pari within 15 months ki lo wa se ki lo sele ti a fi roju tu e ni 27th month e gbo o pe ati montage ohun ti ma se inu mi lo wa mi o ma le love offense for anybody boro se jenu lasiko ta wa ye minister won ti soro soke wi pe lati asiko ye lo a bere si ni ma blacklist won ni gbese fun won mo awon to ba ti boju wa je

a gbèrú wọn látẹ̀yìn ni a ní jẹ́ kí wọ́n bá wà lóko jẹ́ sọ̀rọ̀ ọmọ nàìjíríà wọn kẹ́sìkò wọn ṣe kí ni o wọn kẹ́sìkò àyà wọn ò ṣe kí ni àyà tí wọn ọmọ nàìjíríà lè yọ já o they are always gallant every time gallant gallant gallant ó ní àwọn ọmọ nàìjíríà ń ṣe lásìkò tá a wà yìí. Wọ́n ní ìjọba àpapọ̀ tún sí kí bank loan mi world bank loan $1.5 billion dọ́là pọ̀ kí la ó ti ṣe èyí sí iyọ̀ èkìtì gété $1.5 billion èlò nìyẹn máa jẹ́ èlò ní dọ́là báyìí ní sẹ́ńrì èlò ní dọ́là ní sìn ó yẹ kó ti wálẹ̀ sí one kínní one àbélò. 15k lai lai a o ti wale o ti wale o ti wale ma se pe mi like it 15 ti je any wa fresh loan mi hey loan ina ni are ni o si ti de yi ta ba ni ka bere pe alpha ki la tu fe fe le ise ki la o tu fe yi se o ekiti kete ki la o tu fe yi se o eyin man eyin omo ilu wa ẹjẹ́ àtẹ̀wọ̀ wájú ìpínlẹ̀ ogun lọ́lọ́pàá bẹ̀ẹ́ fọwọ́ wọn tẹ èèyàn mọ́kànlá wọn rìkọ́bà 25 debit card lọ́wọ́ èèyàn kan àsọ́rí èèyàn mọ́kànlá kí ni a ń fi ṣe pé àwọn náà ní ẹlòmímọ́ lè ní báǹkì mẹ́jọ tó yẹ pé gbogbo tó máa wà bẹ́ẹ̀ gò ní kọjá frequency ọ̀dọ̀ wa 89.3 wọ́n kàn kó báǹkì jọ ni gbogbo tó wà bẹ́ẹ̀ tó wà báǹkì ẹlò tó wà lákàntẹ́ lòmíì kò kọjá frequency radio station ó ti yé yín bẹ́ẹ̀ 89.3 ló wà ń bẹ́ 89.30 kọ̀bọ̀ tó ti yé yín kọlọ́run sàánú pẹ̀lú báǹkì àti àkáǹtì tí kálukú ń kó kiri. Wọ́n láwọn ẹgbẹ́ òṣèlú mo ti bá Nigerian Tribune political parties àti àwọn ọ̀jìnì nípa òfin kálukú wọn ní pé wọ́n ní ọ̀rọ̀ ṣe bí ẹni ọ̀rọ̀ ń takora wọn ṣá àlesọpọ́rọ̀ òye wọn. Oye wọn kálukú kan fẹ́ you know let's expatiate further lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú òfin tó òfin ẹ̀ka ètò ìdìbò electoral act. Wọ́n ní ìdájọ́ ilé ẹjọ́ supreme court ruling lórí electoral act kálukú ní a pé ó jọ pé ọ̀rọ̀ yẹn kálukú ń tu ṣé àṣọ pé ó ń tu sí bó ṣe wù wọ́n ni àbí ó ń tu sí bó ṣe yíwú wọn sí àbí kálukú ń tu sí ọ̀nà tí ó gbà sùn ti kálukú àlesọ. Wọ́n ní ruling rẹ̀ kò lè affect Obi's nomination NDC spokesman ó sọ̀rọ̀ Adamu Orimeh ní gúbá candidate wa Nasarawa SDP sọ̀rọ̀ kálukú sì à ń sọ̀rọ̀ nígbàtí àjọ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà INEC tí wọ́n sì ń dúró de ìmọ̀ràn látọ̀dọ̀ àwọn tó jẹ́ ọ̀jìnì nípa ètò òfin wọn legal advice káwọn lè mọ how to go about it kí ni ó ń sọ kí ni ó túmọ̀ sí ìyún dó bẹ́ẹ̀ àwògedengbe oyè bá ń kí àsọdé oyè bá ń jí wọn yóò ṣáàkì àwọn political appointees ó dissolve board àti commissions lóríṣiríṣi ọgá iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn o ní ìpínlẹ̀ èkìtì kan èkìtì kété ẹ̀yin èèyàn mi lẹ́kìtì èkìtì èkìtì bẹ́ẹ̀ yẹn dúró bẹ́ẹ̀ àwògedengbe o wọn ní àwọn tó jẹ́ ọ̀jìnìyàn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n tí mo yún ògbìn inside ìkara wọn wọ́n ti spoken wọ́n ti sọ̀rọ̀ kí ni wọ́n sọ wọ́n ní wọ́n weigh in lórí ìdí tí àwọn ilé ìfowópamọ́ wọ́n bẹ̀rọ̀ keep percentage customers pẹ̀lú deposit wọn ìbá kówó lọ ṣe bá kan àkówó bọ̀ kówó lọ kówó bọ̀ wúlọ wúbọ̀ ṣàṣe everything wọ́n ṣàṣà ṣàlàyé wípé kí ni pẹ̀lú ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ nàìjíríà kí ni tí wọ́n ń sọ gangan lórí ọ̀rọ̀ yìí ẹ lọ sí ojú ewé kẹfà Nigerian Tribune láàárọ̀ tòní wọ́n ní àwọn airlines ọkọ̀ òfurufú wọ́n gírónù kálukú rún mọ́ra ni àrùn mọ́ra ni wọ́n ní àrùn mọ́ra sí ipò ọlọ́kọ̀ ìyẹn ọlọ́kọ̀ tó bá expert nìyẹn o ẹlẹ́kọ̀ tó bá good nìyẹn bá lọ sọ́nà ẹ̀yìn ògbómọ̀ṣọ́ àwọn pé àrùn mọ́ra kálukú ń ṣe kí ni o kálukú ń gbé oh my god wọ́n pé àwọn airlines ọkọ̀ òfurufú nìyẹn wọ́n ń gírónù bí ó yẹ pé wọn ò ṣe bẹ́ẹ̀ ní àṣẹ́ẹ̀sì sí ọkọ̀ epo tí wọ́n máa lò jẹ́ tí ai nìyẹn tó sì yẹ pé ó ń dárúgùdù sílẹ̀ lórí iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe iṣẹ́ kálukú wa ń gba kọ́lọ̀.

o sanu lasiko ta wa ye iye duro be won ni bi awon small glass bi won se nse awon ise kan ati awon ise mi ti an cross border ah olon sanu won sa nfi yen won bi ngbe nigeria mora won se kini o they are carrying nigerian to body kilo wa sele gangan oju ewe keta nigerian tribune lori oro epo ni Vanguard de bio, Vanguard de ma wule, ma rora. Wani are Tinubu pada si Nigeria lola. Lola ode yi Tuesday. Lati mwen pale mwen fuki ni o Independence Anniversary. Eko ni adive se, sa ane se tabuja ni. Sa ane se la buja ni, sa ane se la buja. Se we no go do a buja o nuni. Oje weke jo, iwe re yi Vanguard sha. Oni re yen yen wa la aro toni won ni lo ni gan ni awon ile eko unity won bere se pada ni regede fin then go resume school today tomorrow no dey lo ni la bere sini si school pada se bi ti ma lo ni siri were awon resident doctors give federal government 2 week strike notice. Two weeks. Ose meji. Bele lato enikonye. Ah. Hmm. Oh, this strike again. It's alright. And you know, no, no. Wani, eje nko mbe. Kinsale tu, bi me lo kambi. IG, o gadba lopa. I want to promise you wa, any elo for kamba le. Elo fokan bale. Koni si wala. Ni asikwe to edibo. Tombo lo no yi 2027 general election. Wani everybody. Calm down. Everybody. Fokan bale. Koni si wu koni be wude. We gather a day. Ajo wani ajo lepo ni bi rice a tena. Get. We gather a day. Ogadba olopa awon ni soro gadba ile ise olopa lo le de Nigeria na in give us that kind of day say no be no problem go day ofan kankan you no go firu na gba o ba ti da asiko eto idibo e sami ke gbe to amimi danpa di gbagbadi gbagbadi kuro nbe 2027 elections na wa bi won ni rising political thuggery. Wọ́n ni ó ti bẹ̀rẹ̀ sí ní dá ìbẹ̀rù bójo sílẹ̀ pé àwọn kan ṣe ní ọkàn kábánà yabánà ṣẹ̀rí ẹlòmíì ọlọ́run tó wáyé kó pàdé kándídéètì míì àbólùdíje míì lọ́hùn kan nìkan ní ẹ̀sìn ògbèjì yóò fẹ́ lu kándídéètì míì pa. Pẹ̀lú ìṣọwọ́ táwọn èèyàn ṣe ń lu bánà lu campaign poster campaign igbá campaign àwo wọn láwọn kan lọ ń ya campaign. Àsọ́rí wọ́n lọ ń ya bánà wọ́n á lọ tìṣóbọ̀ wọ́n á tìṣóbojú olójú tìṣóbọ̀ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ gún ẹni ẹlẹ́ni láyà lórí kíni kìlà gbé kìlà jù wetin we carry wetin we throw. Wọ́n ní ìbẹ̀rù bójú yẹn ló ti wá bẹ̀rẹ̀ báyìí bí ìpolongo ìbò bó ṣe súnmọ́ etílé ìtàsdrọ́niara kẹ̀ àbí tó ìdìbò fúnra rẹ̀ gan tiẹ̀ ti drọ́niara ni wọ́n ní ṣùgbọ́n oríṣiríṣi àwọn ìwà àwọn kan sọ̀rọ̀ àlùfànṣá síra wọn àwọn kan sì rèé kódà tí wọ́n bá pàdé ara wọn lẹ́sẹ̀ ògbèjì wọn ọkọ̀ kílẹ̀ òṣù láìlá ní tẹ́lòmíín ṣe. Bẹ́ẹ̀ ni ẹni tí í ṣe inec ṣà àmúpìtàn lọ́wọ́ ti rawọ́ ra ṣẹ̀ sí rẹ́míà of zazau indawot ó ṣàlàyé pé ṣe rí ẹlẹ́sàn. Ẹlẹ́sàn tẹ́ ń wò yìí a gbọ́dọ̀ ṣe ní do or die affairs ọlọ́ngbọ́ ẹ má ṣe ní bó o bá o.

0: Akọláwọlé lorúkọ mi jẹ́ olóòtú ọmọ Àdábánìjà, ọmọ ẹni ìjà ọ̀bá tí pe rẹ̀ lọ́kùnrin ọmọ sásá lójẹ́, ọmọ wa mú mi wá mú mi. Èyí tí mo fi mọ iye wádùn lóhùn pẹ̀tù ọmọ gbóhùnsására olúbi ẹ̀la mú kòun ò gbọ́dọ̀ jẹ́yẹ ga. Àtẹ̀wé àtàgbà ọmọdé ìlọ́kùnrin lóbìnrin oyún inú àṣẹ ìdí ẹ máa gbọ́ West Radio 89.3 FM. Akọláwọlé lorúkọ mi jẹ́ olóòtú ọmọ Àdábánìjà.
1: 89.3 FM kọ̀ǹga gbọ́mọ̀pẹ́.
2: Ẹ filẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
3: Dandalajudu ìlú Adumagbẹ́. Dandalajudu.

0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́rùn ìtẹ̀síwájú ní ọ̀pẹ ní ọ̀pá ìṣẹ́gun ìkànnì kànga gbọ́mọgbẹ́ 89.3 FM Holy Holy Estate nílẹ̀ Ìbàdàn. Ẹ jẹ́ ṣe ojú òpólẹ̀. Àwọn kan sọ̀rọ̀ ká tó di pa bá ṣe ṣe ajámọ̀ ṣì mọ́ra wọn. Àwọn kan sọ̀rọ̀ alàgbà Olúsanya. Wọ́n ní káàrẹ̀ bọ́lá Tinubu ó jẹ́wọ́ pé kí ló ṣe wọ́n tí wọ́n fi sí Nàìjíríà. Àwọn kan àwọn
1: ẹwọ́ làbọ̀lọ́ jẹ́wọ́
0: ààrẹ lọ àwọn ilé iṣẹ́ ààrẹ wa ń sọ pé kò sí tó ṣààrẹ ààrẹ ó padà sílẹ̀ yìí lọ́la lọ́la ni kò ní lọ́la or Tuesday torí kí ni ti ń pè á ṣe independence ní Thursday. Wọ́n á pé kí jẹ́ ààrẹ ààrẹ jẹ́wọ́ ní kíní kankan bóyára wọ́n tún ṣe bákan-bákan tí wọ́n fi sọ fún wa pé àwọn lọ ṣe gbà àwọn lọ ṣàwò ẹgbọ́n.
1: Nkankan nkankan ò ṣe ààrẹ. Ọ̀tọ̀ ni pé tí a bá sọ pé bóyá ó ní nǹkan míì tán lọ ṣe àmọ́ pé nǹkan ṣe ààrẹ kí ló fẹ́ ṣe ààrẹ nkankan ò ṣe ààrẹ.
0: Pé ara ò
1: ṣàwọn tuntun ara
0: ara wà òkè.
1: Nkankan ò ṣe ààrẹ.
0: Nkankan ò ṣe ààrẹ. Kò sí tó ṣààrẹ. Hello somebody. Ẹ kọ́ ọjọ́ mẹ́rin káàárọ̀.
2: Miriam ló sọ̀rọ̀ láti Bẹ́jà.
0: Àǹtí Mariam rẹ̀.
1: Láti Bẹ́jà.
2: Mo kò fi bẹ́bẹ̀. Tó bá yẹ kórílẹ̀-èdè Nàìjíríà dá. Tó dùn wo tó dùn rí. Kí ló dé sí Nàìjíríà ọ̀la? Àbí kí ló dé sí ààrẹ ò ṣe ṣe vacation Nàìjíríà? Ṣé bó ọ̀pọ̀lọpọ̀ rìsọ́ọ̀tì la ní Nàìjíríà? Ṣé kò ṣe ṣe vacation? Àbí táwọn tó wá ń gbé òkèlè kan lọ ní káwọn bá tó lu ti wọn táwọn tún lu ti wọn ṣe sáré ó lọ bẹ̀rẹ̀ lọ sí vacation. Ẹgbẹ́ ìgbàgbọ́ rí pé Trump wá ṣe vacation Nàìjíríà.
0: Àwa
2: náà láàmú ọdún tó bọ̀ ní káàkiri.
0: Ẹ ti mísì ààrẹ. Ààrẹ ń bọ̀ ẹ̀wọ̀n rẹ̀. Múlẹ̀ ti mísì ààrẹ. Ààrẹ ò ní pẹ́ dé.
2: Àwọn tó mísì ààrẹ mísì ààrẹ.
0: Ẹ̀yin ò mísì wọn.
2: Ilé orí bó ṣe rí ààrẹ lọ sàn. Wọ́n wá ní wọ́n lu Nàìjíríà láti ibi kan wà. Ṣé tẹ́ẹ̀kì ni wọ́n ń ṣe ni? Ṣé iṣẹ́ yẹn ó wà rìmóòtù ni? Torí ọ̀rọ̀ yẹn ò fẹ́ ṣe
0: kíni. Bẹ́ẹ̀ni kì í sọ bẹ́ẹ̀ lóòótọ́.
2: Àníkan wá tolé wọn. Tá bá tolé àwọn tó wà lókè òkun náà wà ti vacation Nàìjíríà. Kan wá tò tó bá jẹ́ lóòótọ́. Ṣebọ́ ọmọ wa ni ọmọ wa ni. Ṣé ọmọ wa kan kàn wá ń kó ìgbà ìṣe wa dá nítorí Ọlọ́run? Ṣèwé dìgbà táwọn olóṣèlú wa yìí bẹ́ẹ̀ rí ọkàn bá tó ń jẹ wọn. Ká tó bẹ̀ ṣe ráìtì Nàìjíríà. Màárọ̀ rẹ ni kúrò lókè tá a sọ gbé o. Kan wá tolé wọn o.
0: Ẹ ṣeun wa. Àǹtí Mariam ni ẹ ṣe àlọ́wọ́ láàárọ̀ yìí. Wọ́n pé kí ààrẹ máa bọ̀ ń lé pé gbogbo tá a ní Nàìjíríà náà tó wá ṣe vacation. Make ààrẹ dey come house. Make e dey come home. Ààrẹ dé tán. Hello. Ẹ kú ojúmọ́.
1: Ẹ ṣeun sá.
3: Bàbá wa, ó kí ẹ kí ẹ.
1: Yes sir, ẹ ṣeun sá.
3: Ìwé àbí ti lọ́mọ ti yé.
1: Ẹ kàrọ sá.
3: Láti lọ́kọ́ àpàtà ń bàdàn. Ẹgbẹ́ káàrẹ̀ wà bẹ̀ kò ní ìdìkọ̀ wálé. Ṣèjẹ́ ààrẹ tó wà bẹ̀ yẹn lọ ṣe summit, àwọn máa délé fún wọn. Alẹ́dẹ́ tó máa bá wọn ṣèlú wọn lọ tí yẹn bá sílé. Tọ́lá ti parí iṣẹ́ tó lọ ṣe. Wọ́n á máa bọ̀ pé. Ṣé àti wọ́n wà nílé náà àti wọn òsínlé náà gòsì kókó àárí kókó wọn. Èmi mo sọ olóyè àti ìsinlé ló sọ bẹ́ẹ̀.
0: Èrò ààrẹ ṣe
3: yóò rí àmọ́ lárìjà wọn ẹjọ́ kan dúró bẹ̀. Ọlọ́run fún ọlọ́láfíà
0: rẹ̀ kò ní
3: oṣù wọn kí ní kúrò.
1: Àmì àmì.
3: Ọlọ́run bọ̀ wá ká máa lọ rẹ̀
1: mọ̀. Àmì àmì
3: ẹ̀ṣẹ̀. Ṣé ní kókó ètò àṣẹ ṣé
0: ìfẹ́
3: sọ ẹjẹ́ ká sọ̀rọ̀ tiwa. Ẹ jẹ́ torí Ọlọ́run bàbá. Ẹ̀yin ni màá tún bẹ̀. Lẹ́ẹ̀kọ̀sẹ̀ ẹ máa bá mi fi ọ̀rọ̀ sínú ọ̀rọ̀ tẹ bá ti ń yàn nàná. Ẹ jẹ́ káàrí ìṣọ́tò orílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ káàrí ìṣọ́tò orílẹ̀-èdè yìí. Ó wà very important. Nígbà tí àwọn bàbá wa kan wà bẹ́ẹ̀ ní ìsìn tí nǹkan tó wọlé náà ti ń sọ̀rọ̀ ìṣọ́tò. Àwọn tó ń lọ náà gbogbo sọ̀rọ̀ ìṣọ́tò. Kọ́ńpàbù tí
1: Jonathan
3: ṣe president wa former president Àríkókó. Buhari wọlé. Kò sọ̀rọ̀ pa kọ́ńpàbù yẹn títí tọ́lọ́ fi bá wa pè sọ́dọ̀. Bàbá ló ti kú àńbẹ̀ yìí. Another package lọ tún ṣe. Ẹgbẹ́ owó tó ná nípa kọ́ńpàbù yẹn gbà yẹn. A lot of money máa ń ná fún kọ́ńpàbù yẹn. Ẹgbẹ́ wa fọ́jú ẹ̀ pamọ́. Kí ló dá owó èso owó lórílẹ̀-èdè?
0: Hello.
4: Ojuma
0: Alayo, sir. Mr. Dela, to you, I cover, sir.
4: It is some money laundering. Could now divide the money into legitimate business and reduce the price. People would not know.
1: Let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me see, let me

0: Tinubu ṣe kò yẹ kó máa dẹ̀dẹ̀ ránú káàkiri mọ́ ní ìsìn báyìí. Ewo lẹ̀bẹ́ bẹ́ ẹ fún mi láyè kí n parí sáà kejì. Ṣébi kí èsì ni èdè mi sì bọ̀ kankan láti sọ fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ ṣe rí. Iṣẹ́ ọwọ́ Tinubu yẹ kó ṣe lórí jẹ kó ṣàtọ́kùn ẹ̀ kò ní ìdí kó máa dẹ̀dẹ̀. Ó ti dé.
1: Wọ́n kàn ń sọ pé kẹ́ ìdìbò pé kẹ́ jẹ́ kán parí pọ́lísì tán gùn lé kán tó ń sọ wọ́n ń gbà wá nímọ̀ràn gan
2: ni pé ẹ̀yin
1: kó lè pé yín kó lè pé ẹ̀yin ọmọ nàìjíríà nǹkan tó wọ́n ń sọ nìyẹn ààrẹ ò bẹ̀bẹ̀
2: tí ó ń bọ̀ ojú tẹ̀ ń rí nísinsìnyí ojúmọ̀ aláyọ̀.
3: Bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí báyìí, ó yẹ kí ó wà òtómátì nílùú. Bó bá tẹ́tí dé báyìí,
2: ẹ
3: sáyà ọ̀dẹ̀ mọ́ ti bàbá Tinubu, ẹ mọ̀ bò wà lé. Ẹ wà lé náà àrí kókó ẹ̀. Ẹ tó wá tún ẹ̀tún sí ilé.
2: Kókó ń bẹ o.
1: Bóyá ẹ sí Nàìjíríà ni o. Àmọ́lá ló ń sọ̀rọ̀ pé kókó ń bẹ, wọ́n mọ àwọn kókó tó wà.
2: Hello.
4: Hello, mi.
2: Sir, Mr. Agbolahun, ṣe gbọ́n tí wọ́n sọ.
4: Mr. Olsen.
1: Yes, sir.
4: Yọ àpá, káwọ́ sọ pé àgbò gidi afẹ́nukọ́ ra. Àgbò kè. Wọ́n pa àwọn èèyàn wá Nàìjíríà, àṣeyàn kan. Ṣé bá ṣe ilé bàbá lè gbéra wọgbó lè lédu sẹ́mi? Ṣé bá yí sẹ́tì nàbá ṣàrí lè? Bẹ́ẹ̀ mọ, both bàbá àlàṣán ni láyé bàbá gídà.
2: Tawa gọ̀
4: ni. Báwọn tó lè náà, àwọn sáájú ní 1988 or 8 something mo protest, wọ́n ti check that sínú ojú, kẹrọsí pẹ̀lú akẹ́sí mo fi ní ojú. Both words and action, verbal and action, a ṣe ń bá ẹ̀. Mo ti yin verbal lásán ni. Orí rédíò mi fún mi ká. Àdínájú gbọ́dọ̀ ṣe á lè dànù. Àwọn olóṣèlú yìí, mo lè sọ wọ́n bí pé Láyọ̀n àti Ìkòkò náà jẹ́.
2: Ìgbàlè
5: mo kí ayẹyẹ àwọn ti pé
1: iná o,
5: ẹ̀sìn Nàìjíríà gbé wa o. Bẹ́ẹ̀ ni aláyọ̀ kádà látàyè bó ni o.
1: Ẹ káàbọ̀ sá.
5: Ọlọ́run bá ní ṣe o.
1: Àmì Ọlọ́run.
5: Ṣé rí ìjọba tí ó fi fọ́ ìlú tọ́ba ti dé bẹ́ẹ̀ bó ti lẹ̀ kí lórí tó tọ́ba ti dé bẹ́ẹ̀ ní nǹkan bí oṣù mẹ́fà. Èyí ó ti máa tó ìjọba yìí.
1: Èyí
5: ó ti máa rí a ti máa rí ibẹ̀ kú.
1: Ìjọba
5: tí wọ́n bá fífọ́
1: aráàlú lọ́rùn.
5: Ayo ṣùgbọ́n gbogbo àwọn àti ẹ̀wù yìí nígbà tí wà rígbé ó ní a ti bàjẹ́ àrídẹ́kùn kankan fọ́dún mẹ́jọ.
2: Ilé
5: náà tó dé lọ́dún mẹ́ta àbọ̀ yìí ìnira ó tún gorí ìnira ni. Ẹ̀tọ́ wà ń sọ fáwa ní ìsinmi pé ẹ lo ẹ̀kan sí aláfàkọ́bà àpàdé ọlọ́jọ́ kan lóbò mi nù.
1: Apàdé Ọlọ́run lọ́jọ́ kan ọ̀pọ̀lọpọ̀ sì mọ̀ pé apàdé Ọlọ́run lọ́jọ́ kan
2: wọ́n sì ń ṣe
1: tán bá wa mọ̀ ọ̀pọ̀lọpọ̀ bá mọ̀ wọ́n á ṣe dáadáa wọ́n á lo ìwọ̀nba àǹfààní táwọn èèyàn fún wọn.
2: 0916-893-1000 wọ́n láàgọ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà náà lẹ́sọ̀rọ̀.
1: Ó ṣe wá jọ́rọ̀ àgọ̀ ni gbogbo nǹkan tẹ̀ ń tẹnu mọ́ yìí.
2: Ó sàn sọ́mà
1: ọ̀
2: náà mo béèrè pé
1: àbí ká sọ pé àgọ́ pọ̀ nínú wa ni àbí kíkà àgọ́ yẹn kò yẹ.
2: Ó ti collective now àbí ṣé náà náà ni ó ti pọ̀ jù mí láìpẹ́.
1: Ṣé pé gbogbo.
2: Hello.
6: Hello sir, má bí ilé ẹ̀kọ́ tó ń sọ̀rọ̀ mi.
2: Yes sir.
6: Kẹ́rí ẹ̀gbọ́n mi kan àjọ ń sọ̀rọ̀.

0: lónìí ní alíyà ní
1: àrọ̀. Mr. Adeabi.
0: Bẹ́ẹ̀ni, ṣé o kí mo fẹ́ fún yín ní àwọn ìsáàmù kan látọ̀jú ẹ̀ tẹ́ ń dọ́jẹ̀ Sẹ́kítà Gómìnà ẹ̀. So àwọn ẹ̀gbọ́n mi kan àjọ wa ń sọ̀rọ̀ láàrọ̀ yìí, àárín ju political development àkókò northwest ti Bùkúnjọ́ Mínísítà Bùkúnjọ́ Ẹ̀kẹ́bí Bọ́lájọ́ wa. So ó wá dárúkọ àwọn ọ̀rẹ́ mi kan, àwọn ọ̀rẹ́ mi kan tàjọjọ́ rẹ̀ jẹ́ pé ibi tí mo wà yìí, a ní pé àwọn ọ̀rẹ́ á ní pé Yorùbá máa ń ran àwọn ọlọ́wọ́ ni kò yẹ kí wà ń bì. Ó wá ń jẹ́ kí ó dárúkọ àwọn ọ̀rẹ́ mi mẹ́ta pé the last 3 months owó tí wọ́n bá àwọn ọ̀rẹ́ mi ni ò lẹ́gbàá 300 million. 300 àwọn ọ̀rẹ́ mi bẹ̀rẹ̀ wà ní WhatsApp ni ó ń jẹ́ kí n mọ nǹkan bí àwọn ìdí òbí tó àbáyọ̀ ti máa vote fún ọ̀sẹ̀ ni máa vote. Ó ń jẹ́ kí n mọ bí mínísítà yẹn ti ṣe ó ṣe káṣí àwọn èèyàn mẹ́rin pẹ́tẹ́ pẹ̀lú owó èmi àtẹ̀yìn. Ó ń jẹ́ kí ó yẹ mi gan lẹ́nu. Àwọn èèyàn ra mọ́tò máa yàn Highlander àwọn tó tẹ̀lé ìyá bẹ̀rẹ̀ rárá. Owó èmi àtẹ̀yìn ni. Tó o mi èmi ò fẹ́ bí bẹ́ẹ̀ ni òun fi inú language àgọ̀. Ìgbọ́n ní kọ́ńtì táwọn ọ̀yọ́ ṣe mọ̀mọ́ tòun náà tí mo kọ́ ayé Nàìjíríà number one. Táwọn ọ̀yọ́ ni ní ọmọ mú Nàìjíríà number one.
1: Number one náà ló lówó lọ́wọ́. Mr. Adé.
0: Ẹ lọ sà.
1: Ẹ ní sùúrù, ẹ ní wọ́n kó owó fáwọn kan. Hello, sir. Yes, sir.
0: I'm sorry, Papa. Did you buy the new one? I'm sorry, Papa. What on ya? I'm sorry, Papa. What did you do?
1: Mapi number mi tin ba ti setan e ti n so kini yo ti tojo meta mapi number mi tin ba ti setan mama re ti pe yin e seun sa so won ti mo won so kini
2: won ni won ha owo fawon kan 3,000 abi ki lo so 3,000 naira abi abi o kilo de wo laboran ma gbo kilo de te
1: ti beyin gbo e
2: ti
1: pe o to ni temi rin
2: mo n try lati fe wo zero melo lo wa ni
1: iwo
2: ni
1: akojumo alaya akojumo alayo happy glorious monday to you sir ese jare adeumi kazim ade kazmo de atese
2: ko ma je pe won ni ile won ni won ni ilu mi ti won tin ko le jowo nigeria ni gbogbo nkan ton so pe won
1: Sulaiman Sherif lati Onara oni eni sotan again the federal government of today seeks a fresh $1.5 billion of bank loan while Nigeria's total public debt rose to 166.79 trillion naira at the end of June 2006. Indeed, President Tinubu under the APC led government economy reform policy is working. Hello.
3: Hello.
1: Yes, sir.
3: Ekaro.
1: Ẹdákun torí ọlọ́ Ìbàdàn South West local government chairman àbí àwọn ẹ̀ka ministry of environment tọ́rọ̀ bá kàn lórí arábìnrin yẹn wọ́n ní tòsí High Court ńbẹ̀ yẹn ló wà lábẹ́ igi tí wọ́n pẹ́ àwọn yẹn ti máa gbàtẹ́gùn òní ẹ jẹ́ pé arábìnrin wà dó àwọn náà ò tí ì lè fìdí ẹ̀ múlẹ̀ awon mo shock won guess pe boyo ti gbe mi mi no se se ke mi se se ku lara e o likely but kawon se leto abo awon eleto ilera ati awon toro kan ni joba ibile Ibadan Southwest about wa nkan se si
2: o ti eda tan tete pakiyesi wa si
1: ko ba ye pe orun e la kan
2: mo elomi le ma reti pe ki magistrate kan abi ki kiro pe kan ese tu gbe idajo kale lori pe lo gbe kon ma tun mo nkan to ye kan se kon ma reti pe won reti kan gbe idajo kale pe e lo gbe
1: iyo ni royin
2: ewo ola ko wa yo nkun
1: yo so yo wa sala yi $1.5 billion na fe
2: o to de ni tori business ni
1: eja lo le e se gan e
2: ko
1: tonu lata
2: olorun seun
1: amode yin ba la se ase pupo adedamola oloyede won baba olobi eloko temi je Mr. D number yi ni e pe mi se 0703063122 lsc atejise WhatsApp 0703006 3122 le kan se 0703063122 titi ola te pade iwa alago mewa adedamola oloyede won baba olobi eloko temi je e ma se jejo Nigeria da yodo bebo kan se lo bada to do to ati mi ateyin won ni fi wa shawati lagba lowo Eledumare won dagbere pe odigba
3: lati ikoni West Radio 89.3 FM ikoni kanga domode ati seleri lati ma mu awon iroyin ojulowo wa fun yin eyi ti ko ni bayo bayo ninu nitori na ohun te ba gbo latenu awon woye wa ati olupe wa ki se ohun ti ikoni fi utelu o bi ko se iwoye won e se ohun ti e n gbo wa

kansan asiku ise lati aro akojopo iroyin agbaye la mu afun yin lati ikanni konga agbamagbe ti 9.3 FM ile ti akale si opopona laafin avenue oluyele estate nle ibadan adedamola oloyede lo niroyin saaju egbe awon koko to wa ninu iroyin naa. Ààrẹ Tinubu ti ṣàlàyé pé ètò ìdánilójú ẹ̀yáwó ó ní pé ó ti ṣiṣẹ́ lójú ètò ẹ̀yáwó 1,450,000,000 fún ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Igbákejì ààrẹ Shettima padà sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìpàdé tó lọ rí ìṣojú ààrẹ nílẹ̀ Amẹ́ríkà nígbà tí wọ́n sì ń pè fún àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àtúnṣe lágbọ̀ntàn àjọ àgbáyé. Wọ́n ṣàwárí obìnrin kọkànlá tó gbẹ̀mímì níbi ìṣẹ̀lẹ̀ ìṣekúpani nílẹ̀ South Africa. Àwọn agbófinró dènà àwọn kan tí wọ́n pè ní Orange Order fún ètò ìpàráàrọ̀ kan tí a fẹ́ ṣe. Nínú ìròyìn, eré ìdárayá ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà ti gúnlẹ̀ sílẹ̀ Bissau fún àti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ tó kàn nínú àti kópa nínú ìdíje ìfẹ́ ilẹ̀ Adúláwọ̀. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti ṣàlàyé pé ilé-iṣẹ́ ìdánilójú ìfúnnilówó ilẹ̀ wa Nàìjíríà NCGC ti pèsè ìrànwọ́ láti ṣe àǹfààní ètò ẹ̀yáwó 1,450,000 fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ilé-iṣẹ́ tún lọ bí 1,780,000 láàrin ọdún kan tí ilé-iṣẹ́ náà bẹ̀rẹ̀ iṣẹ́. Ààrẹ ṣàlàyé lónìí pé ẹ̀yáwó náà wáyé lẹ́yìn tí ilé-iṣẹ́ náà pèsè ìdánilójú ẹ̀yáwó tó tó 1,120,000,000 èyí tí tó súnmọ̀ sí pé fún gbogbo náírà kan tí ilé-iṣẹ́ náà bá pèsè gẹ́gẹ́ bí ètò ìdánilójú yóò jẹ́ kí wọ́n lè pèsè ẹ̀yáwó tó tó nǹkan náírà méjì ó lé ìwọ̀n 17. Nítorí nínú àtẹ̀jáde kan ilé tó fi sí ojú òpó ayélujára X rẹ̀ ó ṣàlàyé pé àwọn nọ́mbà wọ̀nyí fi hàn pé ìjọba rẹ̀ ń pinnu láti mú orílẹ̀-èdè Nàìjíríà lọ sínú ètò ọrọ̀ ajé eléyìí tó lè yani lówó níbi tí àwọn òṣìṣẹ́ àti àwọn oníṣòwò ti lè rí àǹfààní sí ètò ẹ̀yáwó tí kò ní ìdènà kankan fún wọn. Gẹ́gẹ́ bí ààrẹ ṣe sọ 100,000 lára àwọn tó jẹ́ àǹfààní ẹ̀yáwó náà wọ́n ló jẹ́ obìnrin nígbà tí 73% àwọn tó jẹ́ àǹfààní náà sì jẹ́ ènìyàn tí wọ́n ń gba owó ọ̀hún fún ìgbà àkọ́kọ́ èyí tó sì mú kí àwọn tó lé ní 22,000 ọmọ Nàìjíríà lọ sínú ètò náà fún ìgbà àkọ́kọ́ tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀. Igbákejì ààrẹ ilẹ̀ Nàìjíríà Kashim Shettima ti gúnlẹ̀ sílẹ̀ Nàìjíríà lẹ́yìn tó léwájú àwọn ikọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ síbi ìpàdé àwọn adarí káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹlẹ́ẹ̀kọkànlé ní ọgọ́rin rú rẹ̀. Ilé tó wáyé nílẹ̀ Amẹ́ríkà níbi tí ìjọba àpapọ̀ ti ṣe àtúmọ̀ àti ìṣàfojúhàn àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìgbésẹ̀ àtúnṣe rẹ̀ sí ọ̀dọ̀ àjọ àgbáyé àti àwọn tó ní ṣe pẹ̀lú ètò okòwò. Ìpadàbọ̀ rẹ̀ ní akéde rẹ̀ lónìí ni àtọ̀rìn ti ṣe olùbádámọ̀ràn pàtàkì sí lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ Stanley Nkocha Shettima èyí tó lọ rí ìṣojú ààrẹ Bọ́lá Tinubu níbi ìpàdé ọlọ́dọọdún àwọn adarí orílẹ̀-èdè gbogbo. Wọ́n ní pé lo àǹfààní náà láti ṣe ìpè àti ìbéèrè ètò orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ààyè fún àwọn ilẹ̀ Adúláwọ̀ láti ní aṣojú ládọ̀ ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ètò ààbò lọ́dọ̀ àjọ àgbáyé tó fi mọ́ ìdàgbàsókè ládùn ètò ìṣúná àti àwọn nǹkan àtìlẹyìn fún ètò ọrọ̀ ajé ojú òfurufú àti àwọn nǹkan míì. Igbákejì ààrẹ ilẹ̀ yìí ò ní pé kúrò nílùú Àbújá 10 July lórí àṣẹ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pa láti mú kó léwájú àwọn ikọ̀ tí ó lọ síbi ìpàdé náà. Ẹgbẹ́ òṣèlú APC káàkiri ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní wọ́n ti kọ ètò kan eléyìí tí wọ́n pè ní Rainbow Coalition eléyìí tí ń ṣe ìgbélárugẹ rẹ̀ látọ̀yìn tí ṣe mínísítà fọ́rọ̀ olú ilẹ̀ wa Abuja níyẹn Sam Wike pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ ní ìpínlẹ̀ Rivers àti ẹni tó ti gbà kan rí jẹ́ gómìnà níbẹ̀ eléyìí tí wọ́n pé wọ́n ni wọ́n ń gbìyànjú láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìfarajìn sí ètò àtúndìbò ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ìgbésẹ̀ àti ìkànnínú yìí ló wáyé látàrí àwọn gbọdọ̀n rọṣọ eléyìí tún wáyé láàrin Wike àti àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìrẹsẹ̀ wálẹ̀ ẹgbẹ́ òṣèlú pàápàá jùlọ mínísítà tọ́rọ̀ náà kan lórí ìgbáradì fẹ́tò ìdìbò gbogbogbò ọdún 2027.

ìṣàkóso ṣiṣẹ́ fún ìjọba tó ń bẹ lóde yìí eléyìí tí ààrẹ bẹ̀ wá láti inú ẹgbẹ́ òṣèlú APC. Ẹni tó ti gbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Rivers, òun ni wọ́n yàn sípò gẹ́gẹ́ bí mínísítà fọ̀rọ̀ ìlú ilẹ̀ wa Abuja. Ìyẹn ò sí Tinubu ṣe lẹ́yìn ètò ìdìbò tó wáyé lọ́dún 2023 láláì wo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ bó ti ṣe ní ẹsẹ̀ kan nílé nínú ẹgbẹ́ òṣèlú PDP tó sì tún gbìyànjú láti máa jẹun nínú ẹgbẹ́ òṣèlú APC. Lásìkò tí a wà yìí, bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣèlú APC láwọn ìpínlẹ̀ káàkiri òun ni wọ́n ń ṣe àtìlẹ́yìn fún bí ààrẹ Tinubu ṣe ṣe ètò yìí nígbà náà fún Wike, pàápàá jùlọ látàrí àtìlẹ́yìn tóun náà ṣe lásìkò ètò ìdìbò eléyìí tí ó sì rí gẹ́gẹ́ bí ètò ìmọ̀re àti àwọn nǹkan míì. Nínú ìròyìn ilẹ̀ òkèrè, ìkíyèsí àti rírí arábìnrin kan ti ń rí òkú rẹ̀ ní agbègbè apá ìlà oòrùn ilẹ̀ Johannesburg. Eléyìí tí a fi mú kí àkọọ́lẹ̀ àwọn obìnrin eléyìí tí a ti gbẹ́mìí lágbègbè náà láti nǹkan bí ọ̀sẹ̀ bíi mẹ́wàá sí mọ́kànlá kó lọ sí bíi mọ́kànlá báyìí. Èyí tó sì ń fa ìkànmínú lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani eléyìí ti ń lọ lórílẹ̀-èdè náà tó sì ń mú kí ọ̀pọ̀ àwọn èèyàn kẹmọ̀ sá àsálà fún ẹ̀mí wọn pàápàá jùlọ àwọn ìtàpórógan tí a ṣe sáwọn obìnrin lásìkò yìí. Àwọn agbófinró ṣàlàyé lánàá wípé àwọn tí wọ́n pé wọ́n tún kẹ́fìn wọn ni wọ́n pé wọ́n bá a ní pàǹgbà ta fíìdì kan eléyìí tí a pe wọn ni lẹ́yìn ìṣẹ̀lẹ̀ làásìgbò kan eléyìí tó ṣẹlẹ̀. Àwọn òṣìṣẹ́ elétò ààbò náà wọn ni wọ́n pé wọ́n ní ọkàn ń kọjá lọ kó tó di pé wọ́n kẹ́fìn òkú arábìnrin ọ̀hún tí wọ́n sì fi ta àwọn elétò ààbò lólobó obìnrin ọ̀hún ọjọ́ orí àti tó ṣekú pa ó ní ẹnikẹ́ni kò tí lè sọ títí di àsìkò tí wọ́n ṣe ìkóròyìn jáde ọ̀hún ṣùgbọ́n wọn ni ètò àyẹ̀wò òní wọn pe wọn láǹfààní àti ṣàlẹ̀ lẹ́yìn ọ̀sọ́ka láti lè mọ ohun tó ṣokùnfà ikú rẹ̀. Bákan náà nílẹ̀ South Africa, èèyàn 28 oníròyìn ti gbé pé wọ́n ti gba ẹ̀mí lẹ́nu wọn nínú ìṣẹ̀lẹ̀ ìyìnbọn kan eléyìí tó wáyé nílẹ̀ South Africa fún bí wákàtí méjì lẹ́yìn tí wàásìgbò oníbọn òṣìbọn eléyìí tí a pe ọlọ́gbalẹ̀ kan lórílẹ̀-èdè ọ̀hún. Èèyàn 18 òní ọ pé wọn kọ́kọ́ gbẹ̀mí lẹ́nu wọn nígbà tí àwọn agbébọn mẹ́jọ kan tí wọ́n pé wọ́n ní ayabo bápá ibi tí wọ́n ti ń ṣe fàájì eléyìí ti ń bẹ nítòsí Johannesburg ní ìkàlẹ̀ ọjọ́ Àbámẹ́ta Sátidé pẹ̀lú èèyàn 14 tí a pé wọ́n ní afaraṣiṣe níbi ìṣẹ̀lẹ̀ náà. Nínú ètò ìyìnbọn míì eléyìí tó wáyé ní nǹkan àfẹ̀mọ́jú ọjọ́ Àìkú àná òde yìí èèyàn 10 míì ni a pé wọ́n ní pa ní agbègbè àti gbọ̀ngàn ibi tí wọ́n ti ń gbafẹ́ eléyìí ti ń bẹ̀rẹ̀ nítòsí Cape Town tí a ń pè ẹ̀wọ̀n 11 míì faraṣiṣe níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ilẹ̀ South Africa òní a pé ó ní ìṣẹ̀lẹ̀ ètò ìpànìyàn eléyìí tí ó fẹ́ẹ̀ ga jù láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ lórílẹ̀-èdè àgbáyé eléyìí tí ó sì ń gbìyànjú láti mọ̀ rí pé wọ́n wá gbódẹ́kun àwọn ìgbésẹ̀ tó ní ṣe pẹ̀lú mímọ lo ìbọn àti mọ̀ fìbọn da wàhálà sílẹ̀ láwọn agbègbè lórílẹ̀-èdè ọ̀hún láti bí ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Àwọn agbófinró ni wọn kò tí ì ṣàlàyé ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ yìí àbí ohun tó ń mú kí àwọn èèyàn kẹ máa gbébọn kiri láti máa fi ṣe ìwà ìjàm̀bá. Àwọn agbófinró ti dènà ìgbìyànjú kan tí ẹgbẹ́ Orange Order ń ṣe ní kùtùkùtù òwúrọ̀ òní láti rin ìrìn àjò kan lórí ọ̀nà kan eléyìí tí àwọn alátakò ti ń ṣe ìwọ́de látẹ̀yìnwá. Ẹgbẹ́ àwọn ọkùnrin kan gbìyànjú láti bẹ̀rẹ̀ ìrìn àjò láti ilé ìjọsìn Drumsley lọ sí agbègbè Gavache ní Portadown. Ọ̀nà tí ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Irish sì ń gbé òní àbèbè yìí èyí ṣẹlẹ̀ ní ìdájọ́ ọjọ́ ajé ṣùgbọ́n tí ọpẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àwọn agbófinró dúró ní ọ̀nà wọn tí wọ́n sì ń dì wọ́n lọ́wọ́ láti rìnrìn àjò wọn. Wọn kò lè tẹ̀síwájú nínú ìrìn àjò tí wọ́n ti gba àṣẹ láti ṣe ní òwúrọ̀ ọjọ́ Àìkú nítorí àwọn alátakò tó kórajọ sí àbèbè Gavaye. Ìdènà náà sì tẹ̀síwájú jálẹ̀ ọjọ́ Àìkú bí àwọn ọmọ ẹgbẹ́ Orange Order ṣe dúró ní ṣọ́ọ̀ṣì ọ̀hún tó wà ní nǹkan bíi máìlì kan sí ọ̀nà tí wọ́n ń lọ níbi tí wọ́n ti ń dúró de àṣẹ àwọn agbófinró kí wọ́n tó lè tẹ̀ sọ́wọ́ iwájú. Michael Honey tí ó jẹ́ alákòóso àgbà àkọ́kọ́ fún agbègbè Sinn Féin òun ló darapọ̀ mọ́ àwọn alátakò náà èyí sì mú kí adarí ẹgbẹ́ ti Democratic Unionist Gavin Robinson fi ẹ̀sùn kàn án pé ó ń ṣe ohun tí kò bófin mu. Ìrìn àjò Drumsley náà tó fi dá eléyìí tó fa díẹ̀ lára ìdàrúdàpọ̀ tó burú jùlọ nínú ìtàn apá ilẹ̀ Northern Ireland lọ́dún 1919 òní wọ́n ṣètò láti ṣe fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn 30 ọdún tí ọ̀pọ̀ ìjà kan eléyìí tó ṣẹlẹ̀ lórí tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ òfin.
ní báyìí ìròyìn eré ìdárayá ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà ni ẹ ti gúnlẹ̀ sílẹ̀ bisa ọ̀ṣíwájú ètò ìfẹsẹ̀wọnsẹ̀ kan eléyìí tí wọn yóò máa gbá lọ́la òde yìí ti ṣe àti láǹfààní àti kópa níbi ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tọdún 2027 eléyìí tí wọn máa wà kò

orílẹ̀-èdè Guinea-Bissau. Ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n pe wọ́n kú ní pápá ìṣeré ti apápá ọkọ̀ òfurufú ti Victor Atta ti ń bẹ nílẹ̀ Òyó lánàá òde yìí. Eléyìí tí wọ́n pe wọn lẹ́yìn tí wọ́n pe wọ́n parí ìfẹsẹ̀wọnsẹ̀ àti ìgbáradì eléyìí tí wọ́n ṣe láti ní ìfigagbága eléyìí tán fẹ́ lọ ṣe. Àwọn agbábọ́ọ̀lù ọ̀hún onírìnrìn àjò nínú ọkọ̀ òfurufú ti Valuejet eléyìí tí a pe ó sì gúnlẹ̀ sí pápá ọkọ̀ òfurufú ti Osvaldo Vieira nílẹ̀ Bissau ní nǹkan wọ aago mẹ́sàn-án ku ogún ìṣẹ́jú lánàá òde yìí. Ẹ̀ tí ṣe alákòóso ètò ìròyìn fún ikọ̀ Super Eagles Promise Efoge ó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lẹ́yìn tí a pe wọn ni wọn kúrò tí wọ́n sì tún gúnlẹ̀ lẹ́yìn tí wọ́n sọ pé ẹni tí ṣe akọ́nimọ̀ọ́gbé àwọn Eric Chell àti àwọn agbábọ́ọ̀lù rẹ̀ òní wọn pe wọn mọ láǹfààní àti tẹ̀wọ̀ wájú lẹ́yìn tí wọ́n ṣe ètò ìgbáradì tí wọ́n ṣe nílẹ̀ Òyó kó tó di pé wọ́n kù nílẹ̀ wa Nàìjíríà. Orílẹ̀-èdè Nàìjíríà òní wọn pe wọ́n tẹ̀ sọ̀rọ̀ wájú nínú ìfẹsẹ̀wọnsẹ̀ wọn lẹ́yìn tí wọ́n pe wọ́n ni wọ́n fìyà jẹ ikọ̀ Madagascar pẹ̀lú àmì ayò méjì ìsẹ́yọ kan rọ́pò ìṣeré ti Gọtula Pabi onílẹ̀ Òyó lọ́jọ́ ẹtì Friday. Ilẹ̀ Guinea-Bissau ẹ̀wẹ̀ lásìkò tá a wà yìí òní wọn pe wọ́n wà lókè téńté lórí Nàìjíríà nínú igun tí wọ́n jọ wà látàrí àmì ayò eléyìí tí wọ́n fi ń là wá pẹ̀lú bí wọ́n ṣe borí pẹ̀lú ikọ̀ mọ ikọ̀ Tanzania lọ́wọ́ pẹ̀lú àmì ayò méjì sódò nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ eléyìí tí wọ́n gbà. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó mọ lẹ́jẹ́ ká bojú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ńlá tí wọ́n fún yín pé ààrẹ Bọ́lá Tinubu ti ṣàlàyé pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí pẹ̀lú àgbékalẹ̀ iléeṣẹ́ tó ń sí ọ̀rọ̀ ètò ẹ̀yáwó wọn ni wọ́n ti ṣe ìrànwọ́ nípa ṣíṣí owó eléyìí ti ṣe òbítíbitì bílíọ̀nù fún ètò ẹ̀yáwó fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń lọ bí 100,000+ eléyìí tí wọ́n ṣètò ẹ̀yáwó fún lórí iléeṣẹ́ àti àwọn okòwòkòwò àwọn. Bákanná igbákejì ààrẹ ilẹ̀ Nàìjíríà Kashim Shettima gúnlẹ̀ sórílẹ̀-èdè yìí lẹ́yìn tó léwájú àwọn ikọ̀ ilẹ̀ yìí lọ síbi ìpàdé àwọn adarí orílẹ̀-èdè eléyìí tí wọ́n ṣe nílẹ̀ New York nílẹ̀ America níbi tí ìjọba àpapọ̀ ti ṣe ìfẹ́ ojú hàn àwọn ìpè wọn fún àtúnṣe nínú ètò ìṣúná àti ìlàkalẹ̀ ètò ìṣèjọba lórílẹ̀-èdè àgbáyé. Ìkẹ́fìn ara obìnrin míì ní apá ìlà oòrùn ilẹ̀ Johannesburg òun ló ti mú àkọọ́lẹ̀ àwọn obìnrin tí a pe wọn gbẹ̀mí mì ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́wàá lásìkò tí a wà yìí di 11 èyí tó sì ń fa ìkanminú lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìṣekúpani lórílẹ̀-èdè ọ̀hún àti oríṣiríṣi ìwà ìdàlúrú eléyìí tí wọ́n pe wọn ṣe sáwọn obìnrin. Bákanná àwọn agbófinró ni wọ́n pe wọ́n ṣe ètò ìdènà kan tó ní ṣe pẹ̀lú ìtẹ́jẹ ìta gbangba eléyìí tí àwọn Orange Order fẹ́ ṣe èyí tó sì mú kí àwọn kan tí wọ́n ní àwọn náà ń ṣe ìwọ́de tẹ́lẹ̀ lójú ọ̀nà kan ṣoṣo eléyìí tí wọ́n jọ fẹ́ gbà tó sì mú kí ọ̀pọ̀ ìkanminú kó láǹfààní àti máa ṣẹlẹ̀rú lọ́kàn kó wa àwọn igun méjèèjì. Nínú ìròyìn eré ìdárayá láti máa fún yín pé ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà ti gúnlẹ̀ sílẹ̀ Bissau ṣíwájú ètò ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí wọn yóò máa gbá pẹ̀lú ikọ̀ Guinea-Bissau lọ́la òde yìí. Èyí ló pin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kúnlé olówó ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọ̀hún ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú @Wells Radio 893 nígbà tẹ́ lè fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú @Wells Radio 893 FM fanpage bákan náà lè gbọ́ wa sọ́wọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com. Ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó WhatsApp yàrá ìkóròyìnjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá olóòde ló mú ìròyìn náà wá sí ti gbọ́ yín. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ máa yáṣẹ́ o.

nje se n darapo mo wa fun igba akoko akiyin e kaabo e seun te wa nbe oni to ri ti wa o ninu opinle oyo inside oyo ona le to te n gbo lowo yi lori eto yi on lati ma yan na awon oro ati bi nkan tin lo ninu ipinle oyo ti wa ti wan ha e gbogbo ntoro mo bo tin sele ni ipinle oyo nla mo nla anfani ati gbe sori agbegbe ni ori eto yi na lati tun ti ko wa ni bi iba biba losun tun ni ta tun jo se kini a tun da barabolu eyo ti ikini ohun mo fo tenun re jade ke se kongo nikan la fi lu a da barabo na ti gbogbo o se kini ti o mo fon rere sita bi nkan tin lo ni ipinle oyo na la tun ko wa losun tun ni gege pe ti wa mo pe abala meji nle ti mo npin se ayabala kan a fi mu iroyin bo tin sele ati nkan tin lo ni ipinle oyo abala ele keji nla fi soro ta fi gba ipe lori bo oju ona yin ti ri kini nkan to dabi to nda yin laamu abi to dabi isoro eleyi te ndoju ko ninu ipinle oyo paapaa julo lawon agbegbe to wa ni apa ipinle oyo awon agbegbe to wa labe ipinle oyo enju nte eyin nla lasi re nte ndoju ko to dabi isoro te fe ki ijọba gbe igbese le lori ba soju opopona iba se na oju ona iba se omi to mo gere iba safare lese iba sise wipe boya oro ile yin kan lo ni soro kan tawon kan pe eyin won fe lo ohun o lo eyin wa re pe oro ile o mo to ka kesi joba come on saanu wa come on down kan ba wa dakun kan down se kan se a lori eto yi e pe wode se salaye gugu boro ba ti ri fawa lori eto yi awo sise kini a ba yin gbe igbese eleyi toto ati itoye lori e lẹ́yìn ìgbà mo parí ètò yìí lọ́sẹ̀ tó kọjá àwọn ará ayé gbọ́n lẹ́yọ̀ wọ́n kàn sóyọ́ ọlọ́run lórí aago níbẹ̀ tí kálukú wọn ti ń ṣàlàyé ọ̀rọ̀ bóyọ́ ọlọ́run ó di dandan kó wá sọ́dọ̀ wa o bóyá kó mú ohun tó fi ká àwọn àwòrán àti fọ́nrán ńlẹ̀ kó lè bá wa gbé sí ìgboro ayé nígbà tó bá ti ń ṣètò mo ti fi dá wọn lójú pé ká má ká fọkàn balẹ̀ a gbe igbese lori e won pe oyo olorun o na wa je ona aye gun oleyo o lagbara po won fi han mi koda nigba won pe mi temi na tun pe pada won pe wo ja se loni oni e ta mo rira wa ka le fi gbogbo ona o won fi han mi lowo kojo ranpero wa din sawon olokada ti won ja awon eyan mole latari bi ojo ti se bo na o je to je po ti dere fo tori oni reruku nibe o ti wa dere fo erefo ohun bọkada ba ti wa kọja bẹ báyìí bẹẹ ni ń jẹ àwọn èèyàn mọlẹ kódà ọlọkadà nìkan kọ ni ń ṣe léṣe àwọn èrò tó wà ná lẹyìn ọlọkadà náà yí pàtì nínú erefo ni iyún nìkan kọ àwọn ọkọ míì tí bá ń wá tí ò mọ wà bí bá ti ń wà lọ báyìí lẹrẹfọ ó mọ fọkọ ọhún padà lẹrẹfọ ó mọ fọkọ padà a ní oyún ọlọrun ó bá wa gbé ìgbésẹ lórí ẹbọ ní ká ní sùúrù nígbà ń bá kàn sí wọn bẹ ẹyìn jẹ gbọ kódà ẹ láǹfààní àti rí fọnrán àtàwòrán abẹ gan èsì ìṣe pé màá kàn sí wọn bẹ lásán o ẹ̀hún ó kàn sí ẹni tó jẹ́ alága ìjọba àbílẹ̀ agbègbè ọ̀hún náà láti gbọ́ bí nǹkan ó ti lọ bóyá ìjọba ti bẹ̀rẹ̀ sí bá wọn gbé ìgbésẹ̀ àbí ìgbésẹ̀ kan kò tiẹ̀ tí wáyé tàbí bóyá ó ti láwọn àjọ ìjọba kan eléyìí kan ti fọ̀rọ̀ ọ̀hún tó létí àbí bóyá àwọn òṣìṣẹ́ ìjọba kan ti ń sapá láti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ẹ̀yìn gbogbo ìwádìí ọ̀hún náà ni ń rí dájú wípé wọn ṣe kó tó wá dé wípé a mọ ẹ̀bẹ̀ tọ̀rọ̀ kàn lórí ojú ọ̀nà náà bóyá ẹ̀yìn náà ẹ wá wà lágbègbè kan tó jẹ́ pé nínú ìpínlẹ̀ ọ̀yọ́ ìbá aṣojú ọ̀nà tiyín náà lórí báhun tẹ́yìn náà fẹ́ fi tó yọ́lọ́run àti iléeṣẹ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ létí wípé báyìí kàsá o bọ́nà tiwa náà ti ríre o ó lè jẹ́ pé bójú bá ti rọ̀ báyìí ọ̀nà tiyín náà mọ́ fọkọ̀ padà àwọn ọ̀nà míì báyìí èyàn ò dẹni tó bá lọ́kọ̀ọ́gùn ò tiẹ̀ ní gbọ́kànjáde bójú bá ti rọra fọ́n fẹ́rẹ́fẹ́ tòró ti mọ̀ pé àti padà wálé báyìí hé ó dọ́lọ́run ò rọ́mọ rẹ o ẹ̀yìn o bó lọ́nà tiyín ṣe rí iṣẹ́ yìí náà tẹ́ ń lálà sí nǹkan kan lágbègbè ọ̀dọ̀ tiyín sójú pópó tiyín náà lágbára bẹ́ẹ̀ ṣe ọjọ́ ọ̀nà tiyín náà dá ni ṣe àfárẹ́ ẹlẹ́sẹ̀ eréyẹ táwọn èèyàn máa ń gbà kọjá ṣe ní mìlẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀lẹ́gbẹ̀ tó jẹ́ pé bí èèyàn méjì bá rìn èyí ò mọ ṣàdúrà nípa ọlọ́run ò sọ mi délé o mọ̀ jẹ́ kí ni ó já mọ́ mi lẹ́sẹ̀ kí ni ìṣòro tí ẹ̀yìn ní lágbègbè ọ̀dọ̀ tiyín àwọn ẹlòmíì iná ojú pópó ni jẹ́ pé bílẹ̀ bá ti ṣúbàyà àwọn náà tíjọba tiẹ̀ tún bá wọn fi bẹ́ẹ̀ àwọn kan
awon kan kan lamba ni eyan kan kan lamba ni daka awon ti e ti yo lo to je pe won ti awon eyan to je ko ma ri mulo lasale abi lo wa ajin be eyan ba nrin ajo bo won ori mulo mo to je pe inu okunkun ni bile ba ti suwa yi eyo biya oju ona tin yo eyan o ni na te eyan fin rin na ina tin lo itansorun ede ti joba mo npese sawon oju popo boya nle yin o ni te ri fi lo lale te ri lo lale o nde fe ki ijoba bayin satunse ni o iba asese oju opopo na ti yin oni o je pe won ti da oda si to je pe keke ruku ni ojo ba ti ro ba eruko won o tun di yo dere fo eyo yo ma gbe eyan suru yo ma se eyan lese abi ko je pona ti yin ko to ti e wa lawon ibi kan o jo di jagegele jakini kan e to je pe ba won kada bo ko ba ti n ko ja be ba se se gbagan igbagan ibe gan ni wo to loko o ti mo wo pe laye mi won o tun gbona ikoja mo latari boju ona won ti ri awon elomii bayi ona won awon olokada mo kemi o lo be n wo in lo o ye se pa won na o mo mo lo sugbon won wo pe be eyan ba rin be le meja be meta o se se konto won ko tun wa owo ele ti o fi satunse eyan taye ese oko abi taye ese okada lori elo ta won pa won na o ti fori si boya ona ti yin boya be na lo wa ri te fe ki ijoba oba yin gbe igbese ele ni number to wonu ku losan tuni te fi je ka gbo o eyin tori be ba jawo gbo awo le mo to ra isatinu maran olodumare o nikan ni omaran ti monu gbogbo eniyan o na le mo to wa lokan gbogbo e daada mo eyin o be ba ke sawa te kan si a te salaye fun wa pe bayi lo tiri loju ona ti wa na o oju ona ti wa na o da ba won ara aye gun leyo be won ti kan so yo lohun teyin na kan si a pe bayi lo tiri o di dandan ka wa na o gbera dide ka se kini ka wa sise wadi ka wa ka gbe igbese ile to ba to ate to ye lori ona bayo te kini ohun o fi da ti o fi bopo te fi ni lala se nkan te nlala se ohun mo ti ko fi ni si wahala ni ri jamba la se iledumare je nsare mu number ohun ba papa 0916 893 1000 ati 0915 333 4893 0915 333 8930 Facebook wa Wells Radio 893 FM fanpage. Lẹ́fìmọ̀ wà kìtìkìtì bá a ti ń ṣe inú ọlẹ́ agbára lọ́sàn-án tòní ẹ lè fi àtẹ̀jíṣẹ́ àríwísí yín ẹ fi ṣọwọ́ sábàlá àríwísí ọ̀hún àbá ti rí a ṣèkínni o a kà á jáde náà torí ètò yìí pé báyìí o ń tẹ́ni báyìí wíwèé lágbègbè báyìí.

dé máa fẹ́lẹ́ sáré mọ́ àwọn ìròyìn ọ̀hún ní pàápàá lórí ìbò ti ń lọ àti bí nǹkan ti ṣe ń ṣẹlẹ̀ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ìròyìn eléyìí tí ó wáyé tó jáde nínú àwọn ìwé ìròyìn ọlọ́kọ̀ọ̀kan ọ̀jọ̀kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wà nínú ọ̀sẹ̀ ìta lùlọ́tàn àti lópin ọ̀sẹ̀ yìí tó ń tọ̀sẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ mú yìí. Lára rẹ̀ òun náà ni ìròyìn eléyìí tó ní í ṣe pẹ̀lú bí Adédèjì, ọ̀rọ̀ Adédèjì tí wọ́n pe Adédèjì ò mọ̀ bú ẹnì kankan bẹ́ẹ̀ kò tabùkù fún wọn ní òkè òkun. Wọ́n ní ẹ ṣọ́ra fún ìròyìn ayédèrú ìròyìn òfegè. Àwọn wo ló fọ̀rọ̀ ọ̀hún léde? Àwọn ikọ̀ ẹni tí ń díje dòpọ̀ gómìnà nínú ẹgbẹ́ òṣèlú olóṣùṣọ́ wọ APC ẹni tí í ṣe Sharafadeen Ali àwọn igun ìpolongo rẹ̀. Àwọn igun ìpolongo Sharafadeen Ali àwọn náà fi ọ̀rọ̀ náà léde. Wọ́n pe ẹ̀yin èèyàn ẹ̀kọ́ tí ìpọ́n ẹ̀kọ́ tí ọ̀gbìn sí ìròyìn ayédèrú ìròyìn òfegè ìròyìn rọ́gbo eléyìí tí ń kàkiri lórí ayélujára. Wọ́n ní ìròyìn ọ̀hún ti ń pé ẹni tí ń bá àlè díje ẹni tó jẹ́ pòun àtàlíjọ ń kọ̀wọ́ rìn tí wọ́n jọ fẹ́ díje dupò ẹni dóhun àtàlí tí wọ́n jọ ń gbé ìgbésẹ̀ láti dupò bí igbákejì àlè nínú ẹni tí wọ́n jọ ṣe ìpolongo ètò òdìbò tán jọ fẹ́ débẹ̀ pò ẹyọ. Wọ́n ní ẹni tájọ ń kọ̀wọ́ rìn fún ìpolongo àti díje dupò ọ̀nàrẹ́bù Adéṣọjí Adédèjì. Wọ́n ní ìròyìn ọ̀hún ní fẹ̀sùn kan Adéṣọjí Adédèjì wípé ó bu ẹnu àtẹ́ lu àwọn èèyàn rere ìlú òkè ògùn lákòókò tó lọ ṣàbẹ̀wò sí wọn ń ṣákí. Àwọn ikọ̀ ọ̀hún tó jẹ́ ikọ̀ ìpolongo Sẹ́nitọ́ Sharafadeen Ali náà ti wá fọ̀rọ̀ léde nínú àtẹ̀jáde eléyìí tó wáyé látọ̀dọ̀ ẹni tó jẹ́ olùdarí fún ìgbóhùnsáfẹ́fẹ́ wọn bí sí Ọládélé. Wọ́n pé ẹ wò ó gbogbo ohun tẹ́ ń gbọ́n irọ́ ni. Wọ́n ní irọ́ ni o ìròyìn òfegè ni. Wọ́n wá ń ro àwọn èèyàn pé ẹkọ tí ikún ẹkọ tí ọ̀gbọ́n yẹn sí nípakọ̀ ọ̀gbọ́n sùn tí. Wọ́n ní ẹ wò ó ìròyìn bẹ́ẹ̀ irọ́ òfegè lásán lásán àgbélẹ̀rọ ròyìn ni. Wọ́n ní ìròyìn tó jẹ́ pé àwọn kan náà ń jọ náà tó pọ̀ kó lè jọra wọn tí ò wáyé ni. Wọ́n ní pàápàá jùlọ àwọn wo náà dẹ̀tún fi ń jẹ́ àwọn olóṣèlú ni. Àwọn olóṣèlú kan tó yẹ pé gbogbo ọ̀nà kọ́nà náà ṣà ń wá pé àwọn ṣàfẹ́ ṣe ìdílọ́wọ́ ẹni táwọn ń gbé kí táwọn ń gbé òkè pé ẹni táwọn èèyàn tàwọn rèé o èèyàn tàwọn rèé o ẹni táwọn fẹ́ ń pò rèé o. Wọ́n ní àwọn olóṣèlú ọ̀hún tó pé báwọn bá mọ̀ ń wòran báyìí bí ẹni èyí ti ní kìmí tó ń lẹ̀ pàápàá jùlọ lápò òkè ògùn yóò wọ́n ṣe é ṣe kó na àwọn. Wọ́n ní ni wọ́n wá ń bẹ̀rù pé ó nípa ó nífọ̀n ó lè kaná ó jáwé ó ta gbòdé gbogbo apá òkè ògùn o. Wọ́n ní torí ẹ̀ náà ṣe wò pé bọ́ọ̀ ọ̀dẹ la sì lè bà á lójú jẹ́ gan. Wọ́n ní náà fi ń gbéròyìn òfegè bẹ́ẹ̀ o. Wọ́n ní ẹ wò ó wọ́n ti rí bí ipa rẹ̀ àti kìmí Sẹ́nitọ́ Ali tó ń ti ọ̀nàrẹ́bù Adédèjì bó ti ṣe pọ̀ tó lókè ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní náà ti fi rò wípé ẹ̀já wọ́rọ̀ àlùmọ̀kọ́rọ́ yí eléyìí tá a fi ta po sásọ àlá wọn. Wọ́n ní náà fi ń gbérò ìròyìn bẹ́ẹ̀ o. Ẹ wò ó nínú àtẹ̀jáde oníròyìn ọ̀hún. Wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún ò mọ̀ yà wọ́n lẹ́nu ńgbà táwọn gbọ́. Wọ́n ní torí pàwọn ti mọ̀ páwọn onírò àwọn olóṣèlú bàbá fẹ́ nǹkan báyìí wọn ò ní dúró àfi tó bá jẹ́ pé nǹkan tán fẹ́hùn tí wọ́n rí páwọn ṣe bẹ́ẹ̀. Wọ́n ní bàbá fẹ́ nǹkan gbogbo ọ̀nà kọ́nà lolóṣèlú fi máa ń wá nǹkan tó bá fẹ́ o tí ó fi rí i pé ó fẹsẹ̀ múlẹ̀. Wọ́n láwọn mọ̀ pé létèlú olóṣèlú a máa pètè pèrò. Wọ́n ní olóṣèlú a máa hùwà tó bá wù láti lè fi rí i pé n tóun fẹ́ ń tóun ló bọ́ sí o. Wọ́n ní olóṣèlú oríṣiríṣi ìwà ló mọ̀ wà lọ́wọ́ wọn. Ẹ wò ó ọ̀rọ̀ pọ̀ eléyìí tí wọ́n sọ ṣùgbọ́n wọ́n ké gbàjà rẹ̀ wọ́n sì pariwo rẹ̀ wípé ẹ wò ó ó fègè ní ìròyìn ọ̀hún o. Wọ́n pé Adédèjì tóun àti Sẹ́nitọ́ Sharafadeen Ali tí wọ́n jọ ń kọ̀wọ́ rìn láti dupò gómìnà àti igbákejì rẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní Adédèjì kò mọ̀ sọ̀rọ̀ àbùkù kò sọ̀rọ̀ kùbákùgbé bẹ́ẹ̀ kò sì pẹ̀ gan àwọn èèyàn rere ti apá òkè ògùn.

wa wọn náà àkílódé táwọn ti yín ò lọ́lé ẹ̀kọ́ àwọn tó dàbí ìbẹ̀rù bójú àbí fòyà tó wà lọ́kàn àwọn aráàlú wọ́n fi dá wọn lójú pé nǹkan ti bọ́pò ètò ààbò ti fẹsẹ̀ múlẹ̀ ànírílà burú mọ́ ànírílà àbímọ́ ṣàlàyé ọ̀rọ̀ púpọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ní ìṣòro pé àní olùkọ́ ni olùkọ́ ìṣirò ni ilé ẹ̀kọ́ yìí a nílò nǹkan báyìí gbogbo ẹ̀ gbogbo àlàyé wọn pátápátá ọ̀nà gbọ́ lórí agbègbè kí lẹ nílò kí ni òfẹ́ ẹ jẹ́ kí ètò ẹ̀kọ́ lọ kódà wọn pé àwọn ikọ̀ aláàbò ilé ìtàn fi ságbègbè ọ̀hún wọn tó béèrè lọ́wọ́ tàwọn náà pé kí lẹ́yìn náà nílò tẹ́ nílò ọkọ̀ tẹ́ẹ̀fì mọ́ ṣèwọ́de tẹ́ẹ̀fì mọ́ wọ́ àyíká káàkiri tẹ́ẹ̀fì mọ́ sa ìwò rẹ bá ti rí nǹkan tó gba ìfura tẹ́ẹ̀fì ti gbé ìgbésẹ̀ àbẹ́ nílò ọ̀kadà kẹ́tọ̀ àpófilé mú yányán tẹ́ẹ̀fì mọ́ lọ tẹ́ẹ̀fì mọ́ bọ̀ wọn náà tún kọ̀ sáwọn yàrá akẹ́kọ̀ọ́ mi ẹ̀pẹ́ sẹ́yìn ò nílò òwe àbí kí làwọn ọmọ yín nílò gan tí wọn ò fi wá kinní kan èwo ni ìṣòro ti yín kí lẹ́yìn lálàsẹ́ rẹ̀ wọn láwọn kan ti ẹ̀ sọ̀rọ̀ pé àwọn kan wọ́n mọ̀ ti ń gbalẹ̀ ilé ẹ̀kọ́ wọn ni wọ́n gbégbèsẹ̀ lórí ẹ̀ wọn ni wọ́n ti fi tó wọn létí nù wọn láwọn tó sọ̀rọ̀ pa ìdojúkọ ètò àwọn ni ẹni sùúrù àwọn ikọ̀ aláàbò wà nílẹ̀ àwọn nǹkan táwọn náà nílò wọn náà kàn sáwọn ikọ̀ aláàbò ibẹ̀ náà pé ṣé ẹ nílò ọ̀kadà tẹ́ẹ̀fì mọ́ pa ara àyíká ibi gbogbo bí tẹ́ẹ̀fì mọ́ sọ wọn lóòrèkóòrè tí ò fi ní sí láàbí o tí ò fi ní sí láàbú ẹ bá ti kẹ́fìn kan kẹ́ tètè kẹ́ gbé ìgbésẹ̀ ẹ wò ó wọn ni gbogbo ibi tó yẹ kankan sí wọn kàn sí gbogbo àwọn tọrọ nǹkan lóminú wọn ni gbogbo nǹkan lóminú wọn pátá ni wọn tò kalẹ tí wọn ṣàlàyé pé báyìí ni o ni yóò fà á o wọn ni wọn sì fún wọn ní àrídájú àti ìgboyà pé ẹ ní sùúrù ẹ gbogbo ń tẹ ẹ sọ yìí o tẹ ẹ ní ṣèdíwọ tí ò fẹ́ ẹ jẹ́ kẹ́tọ̀ ẹ̀ kó mọ́ lọ bó ti yóò lọ gbogbo ẹ̀ lágbé ìgbésẹ̀ lé lórí ọ̀nà wa pé wo ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba kí nǹkan lè mọ́ lọ bó ti yóò lọ ẹ mọ́ jẹ́ kí àwọn ọmọ fi ẹ̀kọ́ lẹ̀ ẹ jẹ́ kẹ́kọ̀ọ́ kí wọ́n kẹ́kọ̀ọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ wọ́n náà bá àwọn olórí ìbílẹ̀ náà sọ̀rọ̀ àti àwọn àjọ aláàbò tó fi mọ́ àwọn èèkàn tọ́rọ̀ kan pé gbogbo nǹkan padà bọ́ sípò gbogbo ètò ẹ̀ fìlẹ̀ tẹ́ ẹ tò kalẹ̀ bí n ti ń kọyín lóminú yìí a pépèsè eléyìí tó tọ àtẹ̀yí tó yẹ lórí ẹ wò ó àtẹ̀jáde oníròyìn tí gbogbo ọ̀rọ̀ tí mo ti ń kà látàárọ̀ ohun tó bá jáde ẹni tó buwọ́lù òun náà ni ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti àlàyé ní ìpínlẹ̀ ọ̀yọ́ yín ọmọọba dọ̀tun oyèladé.

Ẹ̀yìnjẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ètò inside Ọ̀yọ́ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà lẹ́sìn láǹfààní àti mọ ìpọlọ́wọ́ bí mo ti ń ba lọ́nà àwọn ìròyìn bí nǹkan ti ń lọ àti bó ti ń ṣẹlẹ̀ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ láǹfààní àti gbéyẹ̀wò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yọ́ òun náà ni à ń láǹfààní àti ṣàlàyé àti bí ìròyìn ọ̀hún ti ń lọ tá a sì ń kà sí gbòòrò ayé fún ìpaládùn ẹ̀yìn ara ilé láti mọ̀ ìpín tí ń ṣẹlẹ̀ àti ti ń lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ rèé o bí ìròyìn ti gbé rèé o bó ti jáde rèé o bẹ́ẹ̀ lára rẹ̀ náà ni ìròyìn eléyìí eléyìí tí mo fẹ́ láǹfààní àti gbé sí gbòòrò ayé tí mo fẹ́ mọ pèsè tí gbé ẹ̀yìn ara lù ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ ẹ̀yọ́ nípa bí àjọ olómìnira ilé tí wọ́n rí sọ́rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí INEC ti ìpínlẹ̀ Ọ̀yọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀nà ti wá ń fún àwọn èèyàn lámọ̀ràn ìpẹ́ sọ́ra yín o ẹ mọ̀ sọ́ra yín gidigidi mọ̀ ní pàápàá jùlọ àwọn ẹgbẹ́ òṣèlú àti àwọn olùdíje wọn ètí ṣe kíná nìkan sọ́ra wọn lé lórí kí ni wọ́n ń fún wọn lámọ̀ràn pẹ́ sọ́ra yín gidigidi lé lórí o ẹ̀tẹ̀ ẹ̀jẹ́jẹ́ kí ni ó dé tí wọ́n fi ń sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹ wò ó lórí ti ń ròkè ní kí ni ń ròkè wọ́n ní lórí bí wọ́n ti ń sọ̀rọ̀ síra wọn tí wọ́n ń tàbùkù ara wọn tí kálukú tí wọ́n ń pẹ̀gàn ara wọn tó ń sọ̀rọ̀ kùbákùgbé síra wọn tí wọ́n ń fi ọ̀rọ̀ alágbára sọwọ́ tí wọ́n wá sọ di àríyànjiyàn bẹ́ẹ̀ bá ti tàkù ọ̀rọ̀ sílẹ̀ eléyìí náà dá padà wọ́n ní ẹ wò ó ẹ sọ́ra yín gidi o ẹ̀tẹ̀ ẹ̀jẹ́jẹ́ o wọ́n ní gbogbo ọ̀rọ̀ kùbákùgbé à ń fún gunmọ́ra wa yìí à ń fi ọ̀rọ̀ à ń fọ̀rọ̀ gúnra wa láàyè wọ́n ní ẹ̀tẹ̀ ẹ̀jẹ́jẹ́ o wọ́n ní kinní yìí ẹ ní sùúrù ẹ sọ́ra yín o wọ́n ní ẹ mọ́ lówó ọ̀rọ̀ bẹ́ẹ̀ lákòókò polongo ètò òṣèlú ní ìpínlẹ̀ yìí àwọn tó di alákòóso fọ́rọ̀ ètò ìdìbò ẹni tó jẹ alákòóso wọn tó jẹ ọmọ ọjọgbọn adẹniran tẹlà òun ló ṣàlàyé ọrọ nípa kíní ọhún tí ń kọ ọyàn lóminú níbi ìpàdé ìkànìkàn ilé ìtànṣe pẹlú àwọn ẹgbẹ olóṣèlú tó wáyé níléeṣẹ àjọ olómìnira tó ń rí sọrọ ètò ìdìbò ti ìlú ìbàdàn yún lágòdì níbẹ̀ ń tẹ̀lá ti sọ̀rọ̀ lórí bí àjọ náà ti ṣe kẹfìn àwọn ọ̀rọ̀ ọ̀hún àwọn ìgbésẹ̀ pé à ń tàbùkù ara wa à ń fọ̀rọ̀ gúnra wa láà à ń sọ̀rọ̀ kùbákùgbé síra wa tán ni pé kíní ọ̀hún kan àwọn olóminú púpọ̀ púpọ̀ jù wọ́n ní àwọn olóṣèlú àmọ́ búra wọn pọ̀ wọ́n ní wọ́n sì ń lo ọ̀rọ̀ yìí nínú ìpolongo ètò ìdìbò wọ́n ti wá ṣèkìlọ̀ fáwọn ẹgbẹ́ òṣèlú àtàwọn olùdíje wọn tó fi mọ́ àwọn alátìlẹ́yìn wọn pé ẹ yàgò fún à ń sọ̀rọ̀ ìkórira síra ẹni ẹ yàgò ẹ yẹ̀bá fún à ń sọ̀rọ̀ ìmúni bínú ẹ yẹ̀bá ẹ yàgò fún à ń sọ̀rọ̀ à ń tàbùkù ara ẹni à ń fọ̀rọ̀ gúnra ẹni ilá à ń sọ̀rọ̀ kùbákùgbé à ń pẹ̀gàn èèyàn à ń ṣe rìkítí èèyàn wọ́n ní ẹ yàgò fúnrú ẹ̀ wọ́n wá rọ àwọn ẹgbẹ́ òṣèlú tó fi mọ́ àwọn olùdíje wọn àwọn olùdíje dupò nínú ẹgbẹ́ kọ̀ọ̀kan wọ́n ní ẹ wò ó ìpolongo yín ẹjọ́ dá lórí àfojúsùn yín ìtẹ́ṣe ẹni tí mo fẹ́ ṣe rèé o àfojúsùn mi gẹ́gẹ́ bí èmi fún wa lára mi tí mo jẹ́ báyìí báyìí ọmọ lágbájá tí mo fẹ́ dìbò tí mo fẹ́ kẹ́ ẹ dìbò fún mi tí mo dupò tí mo ń díje dupò báyìí tí mo fẹ́ kẹ́ ẹ dìbò fún mi inú ẹ̀yà báyìí inú ẹ̀sìn báyìí wọ́n ní àfojúsùn yín ò ní ẹjọ́ dá lé lórí wọ́n ní kì í ṣe pé ẹ̀wà máa tàbùkù ẹ máa pẹ̀gàn ẹ mọ sọ̀rọ̀ kùbákùgbé síra yín wọ́n ní ẹ yàgò fún yín ẹ yẹ̀bá ń bẹ̀ ẹ já mi ń bẹ̀ wọ́n ní ẹ sọ̀wé àgbéjẹ́ mọ́wọ́ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ o pé àjọ olómìnira tó ń rí sọ́rọ̀ ètò ìdìbò yan INEC bí wọ́n ti fìlédè nu o nínú ìròyìn míì eléyìí tó fẹ́ jọra àwọn ọmọ tó fẹ́ farapẹ́ ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní olùbàdàn ilẹ̀ ìbàdàn ọba Rashidi Ladoja òun náà rọ àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè Nàìjíríà pé ẹ yẹra ẹ yàgò fún à ń dira ẹninú à ń ní ìkùnsínú à ń ní ọkàn kíkorò síra ẹni àbí wàhálà tó rọ̀ mọ́ ọ̀rọ̀ òṣèlú wọ́n ní ẹ yàgò fún nǹkan bẹ́ẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ ẹ dẹ́kun rẹ̀ pàápàá jùlọ bẹ́tò òdìbò gbogbogbò ọdún 2027 bí ti ń wọlé dẹ̀dẹ̀ orí adé tó jẹ kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn ló ṣe ìpè náà nígbàtí ó gba àlejò àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga fásitì ìlú Àbújá eléyìí tán ṣàbẹ̀wò sí ààfin rẹ̀ nílùú Ìbàdàn Ládọjà wá sọ̀rọ̀ nípasẹ̀ ẹni tó jẹ́ balógun ilẹ̀ Ìbàdàn ọba Tajudeen Adébọlá tó sì ń rọ àwọn ọ̀dọ́ pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ wípé ipa tẹ́ ẹ̀bá máa kó ẹ jẹ́ kó jẹ́ ipa eléyìí tí ó dá sí bá a ti ń gbé orílẹ̀-èdè sókè nínú bá a ti máa ṣe tó yẹ pé a máa ní ìkópa a máa ní ìdásí nínú bí wọn ó ti máa ṣe tí orílẹ̀-èdè ó máa dàgbà tí wọ́n máa gbé sókè ẹ̀yin ò tí èyí sì ṣe wípé wọ́n ń lò yín wọ́n ń lo àwọn ọ̀dọ́ àbí wọ́n ń lo àwọn akẹ́kọ̀ọ́ nílòkulò láti máa ṣe ìjẹlẹ́sẹ̀ àbí ìbàjẹ́ ètò ìdìbò wọ́n ní ẹ yàgò fúnrú ẹ̀ ṣùgbọ́n ìgbésẹ̀ tẹ́ ẹ bá ń gbé ẹ jẹ́ ó ní ṣe pẹ̀lú wípé ẹ̀yin náà ń kópa nínú ìdàgbàsókè orílẹ̀-èdè wọ́n ní ọ̀dọ́ àti akẹ́kọ̀ọ́ ẹ̀mọ́jà ń lò yín f
fun wi pe eto idibo nbo oya iwo gba ye bayi lo gba ko ti idibo won ni e ma je an lo yin eyin odo ati eyin akeko lati ma fi se ibaje eto ati ilana to ni se pelu oro eto idibo sugbon beyin na ba fe kopa e je ki kopa yin ko ni kimi ko ni se pelu idagbasoke orilede bi kabiyesi oba ibadan to je olubadan le ibadan bo ti filede ninu royin ohunu be na silajo lominere to idibo na se kilo pe eyin oloselu ati eyin oludije dupo won e ma soro aboko oro kubaku pe e ma pe ganra yin ri ki si an foro gunra wala an se polongo awa an soro en korin ori alufansa en so pe nikan o saparu gudu o so ni eja gombe eja mi nbe mo so ba mo kudato

lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ oríire ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ti buwọ́ lu àjẹmọ́nú fún àwọn olùkọ́ eléyìí tí wọ́n dágbére fáyé nínú ìṣẹ̀lẹ̀ tó wáyé ní oríire ọ̀hún. Wọ́n ní gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ Ṣèyí Mákindé ló ti buwọ́ lu pé kí wọ́n sanwó tí ó jẹ́ àjẹmọ́nú lójú ẹsẹ̀ fún mọ̀lẹ́bí àwọn olùkọ́ eléyìí tí wọ́n jáde láyé nínú ìṣẹ̀lẹ̀ eléyìí tó wáyé ní oríire ìjọba àbílẹ̀ oríire nípínlẹ̀ yìí. Alága ìjọba àbílẹ̀ alága tó ń rí sí ìgbìmọ̀ owó àjẹmọ́nú owó ìfẹ̀yìntì fáwọn òṣìṣẹ́ ìjọba àbílẹ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀nàrẹ́bù Akeem Adémọ́lá Àgè olófọ̀rọ̀ ọ̀hún léde ní àkókò tí ó ń gba àwọn ìgbìmọ̀ àjọ NIPSS ní Kórújọ́ọ̀sì eléyìí tán ṣàbẹ̀wò sí tó sì ṣàlàyé ọ̀rọ̀ igi wá sọ wípé owó ọ̀hún wọ́n san lójú ẹsẹ̀ láì ní ìdíwọ́ àbí ìdádúró àbí láì sí wàhálà kankan pé eléyìí tí ó ní ṣe pé káwọn mọ̀lẹ́bí àwọn tó ti dolóògbé kó máa wá àbí kó máa lọ tí wọ́n ẹ̀sẹ̀ máa ní wọn làwọn ní ò ní síbẹ̀ ni wọ́n sanwó ọ̀hún láì sí wàhálà fún wọn rárá ni. Gómìnà bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ ní gómìnà Mákindé ti buwọ́ lu ẹgbẹ́ kí wọ́n sanwó àjẹmọ́nú ọ̀hún fún àwọn olùkọ́ eléyìí tí wọ́n gbẹ̀mí mì nínú ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí gbàwọ́n bínú kìí ṣe wípé wọ́n fi rọ́pò èèyàn wọn o ṣùgbọ́n ẹ̀tọ́ àwọn tó jáde láyé ọ̀hún ni gómìnà sì buwọ́ lu kàn san fún wọn lójú ẹsẹ̀ láì sí wàhálà láì sí ìdíwọ́ kankan.

bákan náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ nínú ọ̀sẹ̀ tá a lọ tán yìí ló ṣe yàn sípò fún àwọn àwọn ìgbìmọ̀ kọ̀ọ̀kan wọ́n ṣe yàn sípò tuntun èyàn sípò ọ̀tún yanranyanran tuntun yanranyanran méjìlá ná fáwọn èèyàn nípò lóríṣiríṣi báwọn gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé buwọ́ lu yàn sípò ẹni tí ó jẹ́ alága fún àjọ tescom àjọ tó ń rí sọ̀rọ̀ ìkọ́ni àwọn tí ń ṣètò ìkọ́ni nípínlẹ̀ ọ̀yọ́ tescom wọn buwọ́ lu ẹni tí í ṣe akin alamu wọn buwọ́ lu àwọn míì náà nínú àtẹ̀jáde eléyìí tí olórí òṣìṣẹ́ sí gómìnà ọ̀túnba ṣẹ́gun ògúnwùyí tó fi léde lára àwọn tán buwọ́ lu náà lọ̀gbẹ́ni yinka oládòyìnbó gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ìgbéròyìn jáde àti ìlanilọ́yẹ̀ arábìnrin ronke giwo nafuwa amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì àgbà lórí ìròyìn àti ìlanilọ́yẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀gbẹ́ni dàpọ̀ faládé òun náà ní í ṣe pẹ̀lú amúgbálẹ́gbẹ̀ẹ́ àgbà lórí ìròyìn àti ìlanilọ́yẹ̀ ọ̀nàrẹ́bù ṣeun òun náà ó ní í ṣe pẹ̀lú amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì àgbà lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú lóyèlóyè ọ̀nàrẹ́bù gbẹ̀ngà adéwùsì amúgbálẹ́gbẹ̀ẹ́ aláṣẹ lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àjọ eléré ìdárayá ọgbẹ́ni ògúndélé kọ́dírì amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè ẹsẹ̀ kòkó alàgbà ọ̀làwálé olúgbẹ̀ngà amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àṣà àti ìrìn àjò afẹ́ ọgbẹ́ni ibrahim abayomi jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ aláṣẹ lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ gómìnà mákindé wá rọ gbogbo àwọn tí wọ́n yàn án pọ̀ ọ̀hún kíkan sí ojúṣe wọn kan fi tọkàntọkàn kan fi ṣiṣẹ́ wọn bí iṣẹ́ pẹ̀lú ìpòyà àti ìfọkàntọ́ kí wọ́n sì ṣiṣẹ́ wọn náà fẹ́ àti òtítọ́ fún àwọn ará ìlú ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo àwọn tọ́yàn ó yẹ ọ̀hún èmi náà darapọ̀ máwọn èèyàn mọ́ kí wọn kú rírí.

òbí olùbàdàn ilẹ̀ ìbàdàn bá ti ṣe ayẹyẹ ọdún kan eléyìí tí wọn pe lórí àpèrè lọ́balọ́ba ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 tá a wà yìí tí wọ́n ṣayẹyẹ pé àwọn gòróyè àwọn pe ọdún kan gbáko lórí àpèrè àwọn baba ńlá baba àwọn bẹ́ẹ̀ làwọn ọ̀tọ̀ọ̀tọ̀ kùkùrúùdú ní kálukú ti ń kí kábíyèsí kò rire lára àwọn náà ní bàdà olùbàdàn olóyè ẹni tó jẹ olóyè onímẹrọ jibril dọtún sanusi tó náà tó kí olùbàdàn yan kábíyèsí orí adé ọba ilẹ̀ ìbàdàn ti ìbàdàn olùbàdàn ilẹ̀ ìbàdàn ọba rashidi adéwọlú àkànmú ládọjà arusa kínní tó sì kí wọn kó ayẹyẹ ọdún kan eléyìí tán pé lórí àpèrè àwọn baba ńlá baba wọn èmi náà kí kábíyèsí o iléeṣẹ ìgbéròyìn jáde ìkànnì kànga gbọmọgbẹ àwa náà kìíní o ẹkọ ayẹyẹ ọdún kan lórí àpèrè baba ńlá baba yín o kí adépẹ lórí kírùkẹrẹ kò dòkẹnẹ mọ yín lọwọ kẹsìn ọba kò jẹkù pẹ.

jẹ́ ibi tí màá ti máa fi àdàgbà ìtòrò lọ́sàn-án tòní lórí ètò yín ètò wa inside ọyọ ìyàn nínú ìpínlẹ̀ ọyọ fún tọ̀sán tòní gbogbo ẹ̀yìn tẹ wà níbẹ̀ nítorí tiwa ẹ̀ṣẹ́ ò tẹ wà níbẹ̀ nítorí tiwa ojú tẹ fi ń wò wá kò ní fọ bẹ́ẹ̀ ètí tẹ fi ń gbọ wá kò ní di láṣẹ lẹ́dùmarè àwa láàmọ̀ wá ẹ̀yìn náà òun láàsì mọ́ bá ní gbogbo ìgbà tá a bá ti ń láǹfààní àti mọ padà wá ìyókò tún dìjọ́ mẹ́jọ lórí ètò inside ọyọ ìkànnì kànga gbọ́mẹ̀gbẹ wells radio 89.3 fm òná lè ti láǹfààní àti mọ gbọ́ wáyà kalẹ̀ sópópónà aláàfin avenue lórí ọ̀dẹ estate nílẹ̀ ìbàdàn oyè ọlọ́run adékòkè lórúkọ tí mò ń jẹ́ ẹ má fi kú ń bẹ̀ o ẹ má gbọ́ wá ṣó ẹ kú kalẹ̀.

0: What God has joined together, let no man put us under. One in ti Olorun ba ti sopo.
1: Káwọn náà gbórí wọn dún bẹ.
0: Kẹ́nikẹ́ni mọ̀ yà ni.
1: Wọ́n dún dáadáa ni.
0: Ká mọ̀ yà kó lẹ̀ pa dáadáa, kó dúró papọ̀, kó rọ̀pọ̀, kó dodidi.
1: Bí wọn ò bá dúró dáadáa, wọ́n yà wọ́n.
0: Rárá.
1: Má jà tanra wa jẹ.
0: Kan dúró dáadáa
1: ni. Káwọn ọmọ ẹrúkú bẹ́ẹ̀ ta.
0: Kan lè dúró dáadáa náà la fi ń ṣètò.
1: Lóòótọ́ ni ná.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣùgbọ́n ọkùnrin tí ọba dúró dáadáa, má jà tanra wa. Àwọn ọmọ yẹrí ẹ bẹ́ẹ̀ ta.
0: Àwọn gò sọ pé àwọn ò bẹjú wọlé onílé.
1: Bó ṣe rí nìyẹn, àwọn ọmọkùnrin kan bẹ́ẹ̀ ta nísì, àwọn ọ̀rọ̀ yan.
0: Àwọn gò ọ̀rọ̀ yan.
1: Ibi wọn bá bà sí báyìí.
0: Akọ̀yàwó
1: tó wọlé.
0: Wọn mọ bí kan là ń bà sí.
1: Bẹ́ẹ̀ sì làwọn oge kan náà bẹ́ẹ̀ ta. Bíyàwó ọba mójútó pẹ̀ dáadáa. Nígbà tí wọ́n bẹ wọlé. A ni àdìá ṣètò ìdẹ̀ṣe
0: fún mẹ́ta.
1: Ṣètò ìdẹ̀ṣe fún fúnra náà lọ́ba ní ara rẹ̀ jẹ́.
0: Ìyẹn ni pé olú ògbúdọ̀ lajú sílẹ̀ Peter Lubo.
1: Kó ọmọ efi falẹ̀ àwọn tí ó gbé àwọn tó mọ iri ọmọ gbé.
0: Kó mọ fi oúnjẹ tí ó jẹ.
1: Sori ti wọ̀ wọ̀ tó pé ẹbọ sì lọ ẹbọ sì kàn bí báyìí. Àwọn tó mọ̀ ló gba ọba jí mọ́ lọ. Ọba wò bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ wò bẹ́ẹ̀ lọ.
0: Kí mo ṣe yìí?
1: Irú wọn ni ọmọ ẹpẹ́ nú àdúrà. Pásítọ̀ ẹ̀jọ̀ gbàdúrà fún mi. Fúnra ló ti síta o.
0: Àìgbọ́rọ̀ ni.
1: Wà sọ ma pé nígbà yìí náà ogun òdílé náà ni a
0: bí. Ẹ wo ṣe ni gbogbo nǹkan kọ́ logun òdílé. Ẹyin ta bá mọ̀ pé ọwọ́ wa la fi fà á, ẹ mọ̀ jà pé logun òdílé.
1: Ṣùgbọ́n nígbà yìí ogun òdílé là mọ yìí mọ̀. Wà wá ní à mọ́mí dádì ẹ̀. Mọ́mí ẹ̀ ni yóò yà tó jókòó ara ẹ̀
0: jẹ́. Jẹ́jẹ́ ẹni bá tiẹ̀ mọ́ ń gbọ́ ètò ẹbí aláyọ̀. Yóò mọ̀ pé ẹbí òun ó gbúdọ̀ máa láyọ̀ ni.
1: Ó gbọ́dọ̀ láyọ̀ ni.
0: Kò tí ẹ gbúdọ̀ no man must put asunder ẹni kẹta ó gbúdọ̀ wà ní ilé.
1: Kò gbọ́dọ̀
0: wọ́.
1: Eyín ni pé táwa náà bá sílẹ̀kùn lẹ̀ fún.
0: Táàbà sílẹ̀kùn lẹ̀ fún.
1: Ó mọ̀ pé nìkan ìtàgán fẹ́ wọlé. Nítorí pé ó kálukú náà wá bí ọba dùn ni.
0: Kálukú wá bí tó tutù tí ó bá sí.
1: Ọ̀dà já sọ bí àpẹẹrẹ ní ìsìn. Odé ìsìnbọ́yá ìwọ̀n tí ń wojú Ọlọ́run pé tọ Ọlọ́run.
0: Dákun sàánù
1: mi.
0: Yá rọ́bì ìgbàdúrà mi.
1: Bọ̀dá kan tí ti ẹ ti da ni ó jẹ́ ni ó gbé mi pàdé
0: o.
1: Ọ wá rí bọ̀dá kan táyé ẹ ti da.
0: Tíyàwó rẹ̀ ò ṣe dáadáa sí.
1: Tíyàwó rẹ̀ wá mọ iyì rẹ̀.
0: Ìwọ la ọmọ tó sì mọ iyì ń bẹ́ ta.
1: Ọwọ́ bẹ̀rẹ̀ sí wò pé ń bo ni kí n bá wọlé o kí n bá wọlé o. Bóyá jọ kan bọ̀dá yẹn kàn ti ẹ̀ kí ẹni pé fáigẹ̀ báwo ni.
0: Òtítàrẹ ṣe dáadáa.
1: Sọ ma pé wọn náà wà wá fi pákẹ́jì kún ó kíkí rẹ.
0: Pákẹ́jì
1: o. Ẹ̀rọ sà.
0: Mọ̀mọ́ kúlẹ̀ sóṣòṣò.
1: Ọmọ yìí mọ̀ jẹ tó dájú ìyàwó
0: lè. Bí adìẹ ti lọ mí sí
1: mi. Ìyàwó lè mi
0: kí respect mi
1: eléyìí
0: mọ wọn ti ẹ gbúdọ̀ gbé wa bá ti wà báyìí. Wọn gbúdọ̀ gbé rù wá látẹ̀yìn.
1: Ẹ lọ́tọ̀ gbé wa wá kó ti ọ̀tọ̀ ìṣẹ́ agodo.
0: Tó ẹ kúrò lẹ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì kànga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM ti ń fẹ́ dé o. Ẹ kú ti mọ̀ bẹ́ẹ̀ bá ti gbọ́ tá a fi ọwọ́ àwàdà ìdùnnú àti ọ̀wọ́ ẹ̀kẹ́ pàdé yín. Ẹ ti mọ̀ ń pé àwa aláyọ̀ yín àti ṣe kíni àti gòrí afẹ́fẹ́. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ẹbí aláyọ̀ lórí ìkànnì aláyọ̀. Èmi a máa sọ pé ìkànnì yìí Ọlọ́run ló fi rán wa o. Bẹ́ẹ̀ kú ti mọ̀ ìkànnì mọ̀lẹ́bí àkọ́kọ́ nípínlẹ̀ ta wà yìí. Ìní àwa jẹ́ ní Wells Radio 89.3 FM. Ìyìn tí ó bá sì mú mọ̀lẹ́bí dúró tí ò ní sí láyé lo tí ò ní sí pé wọ́n ń gbérù wá látẹ̀yìn tó ti yé yín bá òun. Ìyìn tí mọ̀lẹ́bí ó fi wà nínú ìtura ìdẹ́ra ó ní àmọ́ ń ṣe kíni la mọ́ mú gbọ́ tá a sì mọ́ ń sọ lórí ètò yìí pàápàá jùlọ lórí ìkànnì yìí. Inú mi wá mọ́ ń dùn torí pé àwọn alálùbáríkà ẹ̀dá ni wọ́n pè wá wọlé nítorí pé wọ́n mọ́ ń sọ bó ti tọ́ ni o.
1: Àwọn tó mọ ìdílé.
0: Wọ́n mọ ìdílé.
1: Àwọn tó jó lóòótọ́ nù ìdílé.
0: Àwọn olóòótọ́ ni àwọn
1: eléyìí.
0: Àwọn eléyìí ò fi gbá kan bọ̀ kan nínú àwọn ni wọ́n ń pè. Ẹ mọ̀ wàdà lórí ètò léni ẹja jọ ṣe o. Ẹyin o kí n tó dé kó tó di pé àṣìlẹ̀ fún bàbá Adébó. Mo ti kí yín káàbọ̀ ẹ jẹ́ ń dákọ̀ mi. Ẹyin o kọ tèmi ò yí padà o. Tèmi tọ́pẹ́ Akin Kòólì ẹ̀ Àyàkin ló ń kí yín káàbọ̀ sórí ètò ẹbí aláyọ̀. Ó yá o bàbá Alámọ̀là.
1: Ẹbí aláwọ̀ ara lé. Àkú àtàárọ̀ àkú ṣe ní àtúkú ọ̀sẹ̀ tuntun yìí. Ọ̀sẹ̀ yóò pe wa lágbára Ọlọ́run. Bó ni ṣe jọjọ ajé àtèmi àti àjọra jẹ jẹun ni.
0: Ọ̀sàbí
1: ẹ̀ wìtìwìtì.
0: Àmì mo gbé tó àmì yẹn mi. Àmì
1: kí bọ̀ pé ó tẹ̀lé. Ọba dáwó bẹ́ẹ̀ sọ ò ní dáwó ni. Ọyẹ kọ dáwó lẹ́yìn ọpẹ́ kéèyàn dáwó ni.
0: Orúkọ èèyàn mọ̀ ní ilè gbọ́ pẹ́.
1: Ọ̀pọ̀ tẹ́ mọ sọ pé ẹ bá mi gbé bọ̀ pẹ́.
0: Bẹ́ẹ̀ ẹ ṣe máa gbé ọ. ọpẹ olúkọ yẹn sẹ fẹ gbọ didi eyan ni
1: se odidi ọpẹ
0: ọpẹ
1: ọpẹ owo ọtọ
0: eni ba nje ọpẹ ewo
1: sori baba so pe wa dupe waju owo ni o mu wa
0: a fẹ dupe
1: o ba ba so pe ọpẹ o so mo pe eyan lohun je
0: o pe eyan ni dupe o pe eyan ni ọpẹ se fẹ gbe eyan ni
1: sori mo dupe yo wa dupe waju ni
0: yo ti wa ọpẹ se npe mi na nje
1: ọpẹ o dupe na e be ni ọpẹ na si godo wa gbe gbo ọpẹ
0: ojojumo le mo gbe wa ojojumo le mo gbe wa
1: ẹ wo ni ijọba akoko eye sọjọ mọdẹ jọ bi loruko temi eja ma bo itobo
0: e wo nitori ijọba akoko eyun eja silekun baba adebo ati iya adebo nitori pe akoko o nsare

èyí tó ní ṣe pẹ̀lú ìdádúró ààrẹ Tinubu láti mọ́ ba lè kópa nínú ètò ìdìbò ààrẹ lọ́dún tí ó ń bọ̀. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan INEC náà ti kéde wípé ètò láti bẹ̀rẹ̀ sí gba káàdì ìdìbò alálòpẹ́ PVC yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún 2026 ní tìbú tòrò orílẹ̀-èdè yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti olùdíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ẹlẹ́gẹ̀ẹ́ ẹni tí í ṣe onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé lónìí ló ṣe ìkéde wípé orílẹ̀-èdè Nàìjíríà lè di títún tò láàrin ọdún mẹ́rin bí wọ́n bá yan òun gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2027. Èyí lópin àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wà fún ti alẹ́ òní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kẹ́mi Sọlá Williams. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893. Bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́sì bá wa buwọ́lu lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fan page lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com. Fún àwọn ìròyìn eléyìí tó bá ṣojú yín tẹ fẹ́ kàn sí wa lórí ẹ̀, ẹ kàn sínú kulu ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 091-6893-2000. Oyé Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o, Ọlọ́run yóò bùkún fún yín. Orun ayọ̀ láòsùn.

Bẹ́ẹ̀ni ó káre mọ́dé ìyàsà àti ìṣe Yorùbá náà ló fa ìgbà náà lónìí kọmọkùnrin jí làárọ̀ kó dọ̀bálẹ̀ kó nà gbalajálẹ̀ kó kí bàbá tó bí ìlọ́mọ àti ìyá tó bí ìlọ́mọ. Bẹ́ẹ̀ náà tó bẹ̀rẹ̀ náà gbẹ̀yìn kó náà forúnkún ẹsẹ̀ rẹ̀ méjèèjì kúnlẹ̀ nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ló wà. Ara àṣà kíni ìbọ̀wọ̀ fún àgbà ńlẹ̀ Yorùbá òun ló wà àwọn àgbà pé àti kékeré ìmọ̀lẹ́jẹ́ kọmọ rẹ̀ lẹ́sìn. Bẹ́ẹ̀ náà lórí inú àṣà àti ìṣe wa àti kékeré báyìí ni wọ́n ti máa fi kọmọ Yorùbá àtàṣà pé bá àti kíyàn rè é bá àti ṣàpọ́nlé àgbàlagbà rè ó ń bẹ́nu àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá. Ó kì yín ẹ̀káàlẹ̀ ò ẹ̀kú àsìkò yìí ẹ̀kú àkókò yìí ẹ̀kú bọ́wọ́ òjò yìí ti ń ṣe wẹ́nẹ́wẹ́nẹ́wẹ́nẹ́ lọ́dọ̀ tiwa hàn yín. Mo bá sì jẹ́ pé ó nà wọ́jà rẹ̀ lọ́dọ̀ tiyín náà mo kì yín ẹ̀kú bọ́wọ́ òjò yìí ti ń ṣe wẹ́nẹ́wẹ́nẹ́. Ẹ̀kú àtàárọ̀ ẹ̀kú kó lè dà ọ́ ẹ̀tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí àkọ̀tun ètò yín ètò wa tiwa làṣà fún ta lóòní o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé lórí ètò tiwa làṣà kí la máa ń gbéyẹ̀wò lórí ètò ìdìbò gangan la máa ń lọ kí la máa ń fi ibo la máa ń fi ọ̀rọ̀ wá tì sí ibo la máa ń fi bẹ̀rẹ̀ ibo la ti máa ń fi gé gan lórí ètò tiwa làṣà wọn tó rọ̀ mọ́ àṣà ìṣẹ̀ṣẹ́ àti ìṣe ilẹ̀ Yorùbá ńlá mọ́ láǹfààní àti gbéyẹ̀wò lórí ètò yìí tá a sì mọ́ síra wá ń gbéra ẹ̀ pàkọ́ wípé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ parun torí kò bàjẹ́ láyé olúgbọ́n bẹ́ẹ̀ kò bàjẹ́ láyé arẹ̀sà kó sì mọ́ bá torí tèmi àti tiyín bàjẹ́ ńlá sì mọ́ ń pera wá padà wálé tá a sì mọ́ ń ṣàgbéyẹ̀wò àwọn tó rọ̀ mọ́ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà ọmọ káàárọ̀ òdì rèébí.

níbo gan la ń lọ lálẹ́ yìí, níbo là ń rè, níbo láti yà, ibi à ń lọ òpò bẹ́ẹ̀, ibi à ń rè náà a ní yànà tó pọ̀ púpọ̀ jù láṣálẹ̀ tòní. Ṣùgbọ́n torí àkókò ká mọ̀ bá fa àkókò ṣòfò àmọ́ kiní ọ̀hún ní kan mọ́ kíá ni. Ẹgbẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ní gbogbo ọjọ́ ajé kó tó di wípé a bẹ̀rẹ̀ ètò tiwa láṣà. Ẹ̀yin àmọ́ mú ìwúrí ọjọ́ ajé àmọ́ fi ṣíde òní sòtún lọ́jọ́ ajé míì. Òní lọ́jọ́ ajé tó gbẹ̀yìn inú oṣù kẹsàn-án tá a wà yìí o. Òní lọ́jọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2026. Òní tún wá lọ́jọ́ ajé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé lórí ètò yìí a kọ́kọ́ ṣe ìwúrí ọjọ́ ajé tá a fi sílẹ̀kùn. Bó ti ẹ̀ jẹ́ wípé ọjọ́ ti daṣọ búra àkókò ti rebi àtiwọ̀ yo ọjọ́ ti rọ̀. Àsìkò tá a wà yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn àgbà kan pé àdúrà ní ìgbà agbára kọ́ bẹ́ẹ̀ náà ni ṣẹ̀wárí ìwúrí ajé ọjọ́ tòní kìí ṣe púpọ̀ ìgbà náà ni kọ́lódùmarè fún wa lájẹ́ olódùmarè fún wa lájẹ́ ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà nígbà míì bẹ́ẹ̀ yẹn bá wòye bọ́lódùmarè ti fi orí ọ̀fẹ́ tó ti fi gbà wá tó bó ṣe wòlú ọláńlá rẹ̀ tó sì fi wálẹ̀ tó dá wá sí bẹ́ẹ̀ wọ́n ni bẹ́ẹ̀ yẹn bá mọ̀ ọ́ núrò òdìdàna kíwo onítọ̀hún ọmọ pẹ́dú àbá wá wò ó nígbà bẹ̀rẹ̀ kẹrẹkẹrẹ oṣù kínní lọ oṣù kejì tẹ̀lé ìkẹta ògbẹ̀yìn ìkẹrin títí títí dé èdè kẹsàn-án oṣù ẹlẹ́ẹ̀kẹsàn-án òun náà lẹ̀mí wá tún ti lò jáyìí nígbà báyìí lo ọ̀la àtọ̀tún la báyìí oṣù ẹlẹ́ẹ̀kẹsàn-án yìí òun náà ti kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ó lọ náà nù àbàtún bọ́nu oṣù kẹwàá ọdún 2026 ìta mú bí ìgbà tá a bá mú nǹkan ní ìwòye àná òun náà ló ti ń kangara rẹ̀ ńlẹ̀ títí ń tẹnu bodò díẹ̀díẹ̀ yìí oṣù mélòó kan ló kù tí oṣù kẹsàn-án tí ọdún 2026 yìí tí ìpalẹ̀ ẹrù rẹ̀ mọ́lẹ̀ láàfin mẹ́nu wọ ọdún 2027 ìwúrí alẹ́ tòní ò ní jù báyìí lọ ńta kan pé láàfin ìwúrí alẹ́ tòní ni pé kí ìṣẹ̀dá ẹlẹ́dà wa tó sọ wa dàkókò yìí kó jẹ́ kojú wa ọrọ̀dún tuntun kojú wa ọrọ̀dún tuntun nú àlàáfíà ẹ̀mí gígùn ayọ̀ ìlera tó péye ìwúrí alẹ́ tòní nù tẹwa tìdílé tẹ̀bí tara tójúlùmọ̀ láṣẹ olódùmarè ó yá o ẹja fìwúre o ká mọ́ gbókù ọmọ bá wa ń lé ká mọ́ rùkú ọmọ wọlé fún wa òkú ọmọ òkú ọkọ òkú aya òkú ẹbí kí wọ́n mọ́ rù wọlé ká mọ́ rù jáde sọ́ọ̀dẹ̀dẹ̀ wa bàtọ̀ fọ̀ ó kéré ó tóbi ni o ní yòókù tó kù tọ́dún yóò fi parí kí wọ́n mọ́ bọ́ sọ́ọ̀dẹ̀ wa o kí ẹkún ẹkún àsunsun dákẹ́ kó mọ́ ìyàlẹ̀ èkó wa wa o ó dẹ̀ ẹni bá mọ̀ núrò yóò mọ̀ pẹ́dù àwọn tírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti kángun sọ́dọ̀ wọn ń fi yọ̀ wọ́n ṣùgbọ́n wí ẹ̀yẹn bá sọwọ́ àdúrà yìí kó tóó de kó ṣẹlẹ̀ ni ẹ̀wọ́n tètè mu ní kán mọ́ kíá ìwọ tí ò tí ì wá kàn torí ẹni kàn ló mọ̀ ó jẹ́ tètè mu kó tètè gbà á ládùúà pé kọ́lódùmarè ó mọ̀ jẹ́ kí láà bí ó ṣẹlẹ̀ sọ́ọ̀dẹ̀ kó wá wa ó yá o ọdún rò pin ìyókù ọdún yìí ká mọ́ fi ẹ̀jẹ̀ wa rú bọ́ọ̀lù o ká mọ́ fẹ̀jẹ̀ wa rú bọ́ọ̀lù ká mọ́ fẹ̀jẹ̀ wa palẹ̀ ọdún yìí mọ́ láṣẹ lódùmarè ó yá o ẹ bẹ̀rẹ̀ sí wúre tí.

0: se mo wipe pelu bo ba tin joba yi aniya oba ni kimi won ni agbara won ni pa jura won lo ni won kan pe ade jade lo ṣùgbọ́n kò sí bá a ṣe fẹ́ ṣe tìlú òní lólórí. Ní ìgbà wáṣẹ̀ ńlẹ̀ Yorùbá, ìríjú àwọn òrìṣà, ìríjú òrìṣà ò ní wọ́n gbàgbọ́ pé ọba jẹ́. Orí ńlẹ̀ Yorùbá nígbà wáṣẹ̀ bí wọ́n bá yan ọba sípò àpèrè ìjókòó ọba pé láti mọ́ ṣètò darí ìlú lọ. Ó di dandan kán béèrè lọ́wọ́ ọfà ẹlẹ́rìí ìpín. Èyàn àtórí ẹni tí ò sun ṣe láti yàn fún wọn tí wọ́n sì mọ́ pé kó mọ́ fi re fọbi, kó mọ́ fi bi fọre, kó sì mọ́ fòlòlò fọ́hùn. Ìfá nígbà wọn bá gbé ọ̀pẹlẹ̀ janlẹ̀, ìfá wọn ó béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ pé ta ni fámú, ta ni fáyàn láti jókòó sórí àpèrè láti mọ́ darí ìlú. Tẹyẹ ó mọ kebi ẹyẹ tẹkù, ó mọ kebi èkó tọmọ èèyàn, ó sì mọ fọhùn bí ọmọ èèyàn. Adífálà ló ni ó gbọ́ pẹ̀lẹ̀ janlẹ̀ tí fẹ́ ẹlẹ́rìn ìpín, ó sì fọhùn tí ó sì mú ẹni tí ó mọ ṣètò lúlọ tí nǹkan ó sì fi máa dùn tí àlàáfíà ó sì fi wọ̀lú náà. Nígbà wáṣẹ̀ ta tún wá ń sọ yìí bí fá bá yànyàn bí àwọn afọbajà báwọn olóyè bá gbọ̀nà ẹ̀bùrú tí wọ́n dè pàǹpá pọ̀ pẹ̀lú àwọn èèyàn kan tí wọ́n pé àwọn òsìn tí fá mú. Ìpẹ́ ń tí fá mú ń kọ́ ló wà wọ́n bóyá kò nípa kò lówó àti ṣe wọ́n ní bí wọ́n ti fẹ́ kó rí. Tí wọ́n wá wò pé ẹwọ ẹlòmíì láyàn pò wọ́n bá yẹ ẹlòmíì pò ìbẹ̀rẹ̀ lè sunwọ̀n lóòótọ́ ṣùgbọ́n gbọ́ ó bá ń bá a lọ nǹkan lè dàrú láàrin ọ̀nà. Ó wá jẹ́ wípé ọ̀rọ̀ ọfá tí ifá tán gbé jọlẹ̀ ń jọ kìíní àná ọ̀rọ̀ rẹ̀ náà ni wọ́n padà mú lò nígbà tí nǹkan bá dojúrú tán. Tí ẹyẹ òkè bí ẹyẹ bó ti yóò lọ mọ́ àwọn olóyè ọ̀hún ó wà máa sa kìjòkìjò káàkiri. Kódà ẹni tó jẹ Adífálà ọ̀hún gan yóò gbìyànjú àti pé ṣe wọ́n kìlọ̀ wípé ẹ tẹ̀lé fá o ẹ tẹ̀lé ti fabasọ ìgbà yún yún láyé ìgbà wáṣẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn kan sì ń lò ti sìn. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà torí pé púpọ̀ nú àwọn oyè lákòókò tá a wà yìí àwọn ẹlòmíì wọ́n ṣe forúkọ ọ̀lẹ̀ tó jẹ́ pé wọ́n ti mọ̀ gbà tí ó kàn wọ́n. Àwọn ẹlòmíì sì rèé oníbọn ti ń ṣètò rẹ̀. Àwọn ẹlòmíì ìdílé ọba ni wọ́n ti bí wọn tó jẹ́ wípé wọ́n ti mọ̀ pé lídìílé ibi báyìí ni wọ́n ti mọ̀ ń yàn àwọn orí adé àwọn arẹ̀mọ tí ó padà dépò àpèrè àwọn baba ńlá baba wọn. Ẹlòmíì sì rèé nílùú ibòmíì. Kódà ó lè mọ̀ jẹ́ ọba rí ìran rẹ̀ lè mọ̀ jẹ́ ọba rí kó jẹ́ pé ń gbà wọ́n bá béèrè lọ́wọ́ ìríjú òrìṣà ń tán gbẹ́kẹ̀lé tí ń bá wọn yan adarí. Òun náà ni ó pé ó lè jẹ́ pé ààrẹ lẹ́ẹ̀fi sàdarí ìlú yín o. Lóríṣiríṣi báà ni ìlú kọ̀ọ̀kan sì ní bí wọ́n ṣe ń ṣàtò ẹni tí ó ṣe adarí wọn àtẹni tí ó jọba wọn. Báyìí la ti ṣe ìlú tiwa èèwọ̀ ló bò mí ni. Bó bá wù yín ìlú tiyín ẹ lè máa lò ríjú òṣàrá lè béèrè lọ́wọ́ òrìṣà láti yàn adarí tiyín. Ó sì lè wo àwọn ìlú bò mí kó jẹ́ wípé àtò táwọn ń tò ní pé bó bá ti kangun eléyìí lọ́tẹ̀ yìí o egun ẹlẹ́ẹ̀kejì tí ó kàn lọ́tẹ̀ tí ń bọ̀ rèé o. Bó ti wò ní kálò kò ní ti yàn adarí tiẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ní pẹ́ kí wọ́n mọ̀ ṣàtòrò lùbọ́n ti fẹ́ kàn ṣe é bí ó sì ti tọ́ àti bó ti yẹ. Tẹ wá rẹ́ òye ọba yìí. Àwọn Yorùbá pé bọ́ba kan ò kú ọba kan èé jẹ o. Ẹ̀bọ́ba tó wà lórí àpèrè a kìí pọ́ba kù ṣùgbọ́n òwe ni wọ́n ní bọ́ba kan ò kú ọba kan kìí jẹ. A kìí pọ́ba kúnlẹ̀ Yorùbá ọba máa ń wàjà ni. Kò sí bá a ti fẹ́ porí adé láì fidà lálẹ́ gàràgà. Bí èèyàn bá porí adé èèyàn bá gógó èèyàn ó sì ṣe kábíyèsí forí adé. Lára àṣà Yorùbá lára àṣà àpọ́nlé ìbọ̀wọ̀ fàgbàlagbà èèyàn gbọ́dọ̀ bọ̀wọ̀ forí adé torí pé bó ti wù kí ẹni tó wà ní orí àpèrè kó kéré mọ níwọ̀n bá a gbà tó bá fi lè gba adé tó sì ti jẹ ọba bí bàbá rẹ̀ ẹ bá wọnú ààfin ó di dandan kó dọ̀bálẹ̀ fún láti ṣe kábíyèsí. Torí lákòókò tó wà ń pẹ̀lú adé lórí un eh o ti di eyan pataki to tobi yo ninu Olorun lakoko gba na ase ori ade ade to Olorun o ni won bowo fun o ni won ma sapale ni won si ma wo mola iba je wi pe omo odun meje pere on lo wa lori apere lakoko gba na won agbalagba tan ti le 80 odun won si ma se kabiyesi ti dobale ti dobale
1: omo yoruba tata
0: ile yoruba ma sapale oba pupo pupo ke si soba nikan atawon olori to fi mo awon omo oba bi are mo bi awon omo oba birin gbogbo won ba n koda debi debi awon wo fo ba ni won ba agba to ba ti mu opa ase oba bi nkan kan dani opa ase oba lasan ti awon wo fa beru ba mu kiri awon eyan o si mo ba gugu nigba awon ba tire to won ti mo pe opa ase oba oba ni si awon le atowo nbe fun ko oba nle yoruba tori oba lo lori ilu oni se nsa koso ni ndari eto ilu ase to ba fase pa o didana ko mule nle yoruba awon oba mo pe itoki bale ko tun pada senu mo ntan ba ti wi ba nla be ge nigba na
1: yoruba
0: o si ri be lasiko yi o
1: lede lo tun ni se
0: sugbon se mo pe olaju ti wole de awon nkan ko kan ti n yi pada to je wi pe awon atoko kan ti waye
1: ba
0: be nko la nlo lale yi
1: pe ori sun wa to
0: awon loba loba to wa nile yoruba mo yewu loko a ma won oruko awon oba ko kan yewu ati awon bi won tedu si ti won tin se olori le won lori
1: mi omo to ba sa ile
0: o je pe be ni won tin pase ti ase won sin mule.

0: bá wò tán òdòdó wà ìtàn ò dáyé ẹ̀ ti mọ bí ojúmọ́ ti mọ́ wà ẹ ti gbàgbé níbi ojúmọ́ rere tí mọ́ wà ilé fẹ̀ ní.
1: Òkè sí lọ́wọ́ lọ́wọ́ bèbí Yorùbá lónìí kọ́kí ní kọjọ́ ọjọ́.
0: Nítorí ẹ̀ náà fi ń sọdún ọlọ́jọ́ ńlé fẹ̀ àti ṣe lórí ètò yìí.
1: Yorùbá lónìí ká wa sọ ìgbàlódé. Yorùbá lónìí kọ́bìnrin wa ìrọ̀ àti bùnbà
0: kọ́. Bá a bá wá ń sọ̀rọ̀ ń pa léèfẹ̀ bá a bá fẹ́ tọpasẹ̀ ìran àti ìtàn ilẹ̀ Yorùbá kò sí bá a ti fẹ́ pe orí kinní kan tí a ní pe kinní kan tá a fi sínmọ̀. Ẹyò bá a bá fẹ́ sọ̀tàn pa léèfẹ̀ kò sí bá a ti sọ̀tàn pa léèfẹ̀ tá a ní mẹ́nu ba ìtàn ṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá.
1: Orin wa gbádá ká sọ dúró lára.
0: Bá a bá sọ̀rọ̀ ń pa látọ̀dọ̀ òdòdó wà tá a sọ̀rọ̀ ń pa oríṣiríṣi bá a bá mẹ́nuba ọ̀pọ̀ àṣẹ ìtulẹ̀ tó dòdó wà gbàǹgbà náà adíare ẹ ti gbàgbé.
1: Yorùbá lógún.
0: A ti sọ̀rọ̀ ń pa adíare.
1: Mo ní o.
0: Ọ̀pọ̀ àṣẹ ìtulẹ̀.
1: Yorùbá lónìí kọ́ mọkùnrin sí láàárọ̀.
0: Ẹ ti mọ̀ pọ̀ àṣẹ ọ̀gùn tó láde òkùnkùn lórí.
1: Ọkọ̀dọ̀ balẹ̀ fún ìyá àti bàbá tó bí i lọ́mọ. Kóbìnrin kọ́ jìnlẹ̀ àárọ̀ kó dúkúnlẹ̀ fún ìyá àti bàbá tó bí i lọ́mọ. Ọmọ Yorùbá o.
0: Ẹ ti gbàgbé èdè ìfẹ́ tá a sọ nígbà náà lọ́hùn èdè tó ń sọ nílé ìfẹ́ lákòókò ìgbà náà lọ́hùn èdè ìfẹ́.
1: Wọ́n
0: sọ dohun ń fẹ́.
1: Jẹ́ àgbàta wa lárugọ ẹja.
0: Ṣùgbọ́n bí tá à ń lọ lálẹ́ tòní kọ̀wọ́ ẹ mọ̀túndé ń yà sọ́nà bòmíì. Àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá.
1: Ọkọ.
0: Lára wọn náà la ti rí ọ̀ni tilé ìfẹ́ ọ̀ni àdìmúlà tilé ìfẹ́. Òní kábíyèsí orí adé ilé ìfẹ́ Mùsè kábíyèsí forí adé o. Ọ̀ni lórí adé ilé ìfẹ́ ọ̀ni tilé ìfẹ́. Bá a bá wá ní ká mẹ́nu bàlú Ọ̀yọ́ nílùú Ọ̀yọ́ àṣíwájú wọn nílùú Ọ̀yọ́ kábíyèsí tìlú Ọ̀yọ́ ni wọ́n ń pè ní aláàfin ìlú Ọ̀yọ́. Aláàfin ìlú Ọ̀yọ́.
1: Ìpàdé torí sùn ilé.
0: Bá a bá wá pò lọ́yọ́. Bá a bọ́ sílùú Ìjẹ̀bú.
1: Yorùbá o.
0: Orí adé náà ń bẹ nílẹ̀ Ìjẹ̀bú. Orí adé ilẹ̀ Ìjẹ̀bú náà ń pè ní àwùjalẹ̀ tìlúù Ìjẹ̀bú. Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ náà lálákẹ́ ń bẹ nílùú Ẹ̀gbá. Olówó tìlú òwú náà ń bẹ̀. Orí adé ń bẹ níwò wọn a máa pè wọ́n lórí olúwo tìlú ìwò. Olúwo ti ìlú ìwò lórí adé ilẹ̀ ìwò. Alákẹ́ ni orí adé ìlú Ẹ̀gbá. Olówó ni orí adé ìlú òwú. Àwùjalẹ̀ lórí adé ilẹ̀ Ìjẹ̀bú. Ọ̀ni ni tilé ìfẹ́. Aláàfin lórí adé ìlú Ọ̀yọ́. Bàbá wa ní amẹ́nuba tilẹ̀ Ìbàdàn olúbàdàn lórí adé ilẹ̀ Ìbàdàn. Sọ̀hún ló ni ògbómọ̀ṣọ́ o sọ̀hún lọ bàálù ògbómọ̀ṣọ́. Ọwá obòkun ni tìjẹ̀ṣà. Ata ọjà ni tìlú Òṣogbo. Dèjì lórí adé ìlú Àkúrẹ́. Ẹnìkan ló yọ́ lọ́hùn ò tí ń sáré jù. Ọdẹ ẹjẹ máa mú lọ́kọ̀ọ̀kan báhùn. Ọ̀ni lórí adé ilé ìfẹ́ ọ̀ni rìsà. Èyàn ọlọ́fin ọ̀dìmúlà. Ó ń lórí adé ilé ìfẹ́ ọ̀ni ilé ìfẹ́ nú. Aláàfin ń lórí adé ní kábíyèsí ìlú Ọ̀yọ́. Aláàfin tìlú Ọ̀yọ́ náà ń pè kábíyèsí ìlú Ọ̀yọ́. Nílùú Ìjẹ̀bú àwùjalẹ̀ náà ń porí adé ilẹ̀ Ìjẹ̀bú àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú. Bàbá wa fòfẹ̀rẹ̀ bá a délù Ẹ̀gbá. Alákẹ́ lọ bàálù Ẹ̀gbá. Alákẹ́ ìlú Ẹ̀gbá. Bàbá wa kọrí sílùú Òwú. Olówú ni kábíyèsí ìlú Òwú. Olówú tìlú Òwú. Bẹ́ẹ̀ ni wọ́n ní orí adé nílùú Ìwó. Olúwo ti ìlú Ìwó ó ń lọ ba ìlú Ìwó. Nílẹ̀ Ìbàdàn náà ò pẹ́yìn àwọn náà ń lórí adé. Olúbàdàn náà ń pe kábíyèsí ilẹ̀ Ìbàdàn. Olúbàdàn tìlú Ìbàdàn. Lọ́gbọ́mọ̀ṣọ́ wọ́n ní Sànwún. Sànwún ògbómọ̀ṣọ́. Sànwún tìlú ògbómọ̀ṣọ́. Nílẹ̀ Ìjẹ̀ṣà wọ́n ní ọwá obòkun. Ẹ̀wọ́ obòkun tilẹ̀ Ìjẹ̀ṣà. Bàbá wa fòfẹ̀rẹ̀ tá a délùú Òṣogbo Òròkè Àsálà. Nílùú Òṣogbo ata ọjà lọba wọn bẹ̀. ata oja lu osogbo nilu akure won ni deji ta kure ede ni timi orogun le la kabi esi benu o are sa ti le re sa are sa lo ba lu re sa olugbon toni le gbon
1: ibi ta ti ko wa ba ko ka je re
0: to aseyin ti lu seyin oni ko yi lo ba eko yi elewu eleruwa ni ti lu eruwa alaketu lori ade etiketu olugbo nkabiyesi ugbo olowo ni ti lu owo ajero lo ba ajero eyun ajero ti ijero ekiti alawe lo ba ilawe ekiti oloye ni kabiyesi ilu oye ekiti e mo gbagbe mo pe awon ori ade nla kan be awon ori ade kereje kereje kokan na si wa lawon leto tawon na nsakoso ole lori oloye ilu ekiti ilu oye ekiti nbe alawe nbe ni lawe ekiti ajero nbe ni jero ekiti alara ti ilu aramoko ekiti na nbe olu tori nbe ni tori olofa ilu ofa ale na nbe kabiyesi ori ade owo ati ilu udanre akarigbo ti remo na wa olu na npe kabiyesi ti mushin olu ti mushin olu bara lori ade ilu bara ogiyan na pori ade ti ilu ejigbo olota ni kabiyesi ilu ota olu ilaro o lori ade won ni laro o ori molusi ni kabiyesi ijebu gbo oni kire na pori ade ti ilu kire osolo ni ori ade ilu solo apetu ni ti petu modu alaye lolu aye alaye lori ade ti efun alaye oni gbeti na pe kabiyesi ilu gbeti oni tede ni oba ilu tede oni papo loba ilu papo olore na pe kabiyesi ilu ore oni do ni kabiyesi ti ilu do oni gbaja ni won pori ade ti ilu gbaja olukijo ni kabiyesi ti ile okijo alabere na nbe nlu abere o alapomo gbeyin nilu apomo ni yere na nko ba yere oniro okomu na ori ade ni o iba kishi nbe ni abule kishi olohun tomo aran nbe oni pokia ti lu pokia ori ade na ni se alase ti lu lase kabiyesi ni se nilu lase oni mere ti meri kabiyesi ni olufan ti lu fan ori ade na ni nilu fan olokudu ti lu ogudu ori ade ni se alajede ti lu ajade kabiyesi ni olowooro toworo nsoke kabiyesi ni alara lu lara ori ade ni se be are sa ti resa na ogbeyin inu awon ori ade ati loba loba ajero nbe nilu jero elejigbo nbe nilu ejigbo.

0: mélòó mélòó la fẹ́ kànú ẹ̀yìn àdìpèlé.
1: Ìjẹ̀ṣà orílẹ̀ ìsanu gbogbo ọmọ ìjẹ̀ṣà o. Ìjẹ̀ṣà orílẹ̀ ìsanu ẹlẹ́ràn lẹ́rú ọwọ́ sí mú.
0: Bàbá ní àwọn kà lọ bá òun àní kàtán tí lè sùn tí lè mọ́. Torí báwọn orí adé ṣe pọ̀ lọ jáǹtìrẹrẹ bẹ́ẹ̀ náà làwọn ìlú náà pọ̀ lọ jáǹtìrẹrẹ tí kò wá wọn sì ní adarí tí ń ṣàkóso tí ń darí wọn. Àwọn adarí eléyìí tó bá ti ní adé tó ti ládé náà ni wọ́n ń pè lọ́ba. Èyí tó bá ti gba àṣẹ láti dé adé tí wọ́n sì ti dé adé fún ó ti dọba nù. Ṣùgbọ́n náà gbogbo àwọn kábíyèsí lọ́balọ́ba tí mo ti kà kalẹ̀ yìí àwọn tó jẹ́ wípé orúkọ kábíyèsí wọ́n wà ńbẹ̀ wọ́n ti mú. Àwọn tí ìsìn dá ọkọ̀ orúkọ kábíyèsí wọn mọ̀ pé torí àkókò ní ìṣe kàtán. Ṣùgbọ́n pẹ̀lú bó kọ òun ti pọ̀ lọ jáǹtìrẹrẹ bí olódùmọ̀rẹ̀ yìí àwọn orí adé kan wà tó jẹ́ wípé bẹ́ẹ̀yàn bá bẹ ọmọ léńjeléńje léèrè ńlẹ̀ Yorùbá pé yá dárúkọ orí adé mẹ́ta kan pàápàá yóò ti sọ. Ìyún ètò yóò túmọ̀ sí wípé àwọn orí adé yòókù ò sí mọ́ o. Ẹ̀yà láwọn kábíyèsí tó pọ̀ lọ ṣalalu. Ṣùgbọ́n pẹ̀lú mo sọ pé adé jáde lọ. Báwọn ọbọ̀ òun ti ní kìmí tó. Torí bàbá ní a mọ̀ tú ìtàn tó rọ̀ mọ́. Báwọn ọbọ̀ òun ti ní kìmí tó tá a ń sọ̀rọ̀ nípa rírun ilẹ̀ Yorùbá àti bí àwọn kan ti ṣe yà bónkálùkù ti ṣe ń yà mọ́ ti ṣe lọ́n tẹ̀dó wọ́n ti ń tẹ̀dó wọ́n ti ń tẹ̀dó òun láàmọ̀ mẹ́nuba táàfin mọ̀ bí kìmí wọn ti tó àti ipa wọn lórí àwọn ìlú kéréje táwọn náà ti padà ní ọba tí ń ṣàkóso lé wọn lórí. Lórí ètò yìí lọ́sẹ̀ tó lọ ń gbà sọ̀rọ̀ ń pa ìlú Abẹ́òkúta tẹ́ ẹ̀ bá gbàgbé tí mo pé ń gbà wọ́n ń pariwo ẹgbàwá o ń gbà wọ́n sápò láàfin lé ọ̀dọ̀ tí wọ́n sápò lọ́yọ̀ léǹgbà náà. Tí wọ́n sápò lọ́yọ̀ léǹgbà náà tí wọ́n ń pariwo ẹgbàwá níbẹ̀ wọ́n ti mórúkọ àwọn ará ẹ̀gbá nígbà wọ́n sì lọ sá pamọ́ sí inú Abẹ́òkúta tán káwọn ọmọ àtìyàwó pamọ́ inú Abẹ́òkúta nígbà ogun da òmẹ́wá káwọn mọ́lé. Abẹ́òkúta tán káwọn ìyàwó àtọmọ sí òun náà fi ń pè wọ́n ní ará abẹ́ inú òkúta tó di Abẹ́òkúta ńgbà náà lọ́hùn-ún. Nígbà tá a sì sọ̀tàn àwọn ẹ̀gbá nígbà náà lọ́hùn-ún tá a sọ lọ́sẹ̀ tó lọ lórí ètò yìí. Bó ti ṣẹlẹ̀ ńgbà náà lọ́hùn-ún àti bí ó ti jẹ́ wípé wọ́n gbara wọ́n lẹ̀ lọ́wọ́ àwọn tí aláàfin lò bí ìríjú bí irinṣẹ́ láti àwọn ajílẹ̀ aláàfin tí wọ́n wá ń ṣe bó ti wù wọ́n tán ń jayé fàmílẹ̀ tẹ̀ǹtútọ́ fáwọn ará ẹ̀gbá. Ó tó wá dé wípé lísà bí àgbóngbò àkàlágbéra tó pé rárá sí ẹ̀ àmọ́fokò mi dáàlà ọjọ́ kan là á kọ́. Tó sì pé ó tó gẹ́ o àfẹ́rù eléyìí mọ́. Tó wá dé wípé ó kó àwọn ikọ̀ kan jọ tí wọ́n sì dìde tí wọ́n gbéra wọn jà tí wọ́n sì gbára wọn kalẹ̀. Nínú òtẹ̀n ìgbà tá a sọ pé ọ̀yọ́ ilé náà ti sá kúrò. Ẹ̀rọ àbá wa tọpasẹ̀ wọn á tọpasẹ̀ wọn mọ́lú ọ̀yọ́. Bẹ̀lẹ́ ti mọ̀ bí ọ̀yọ́ ilé náà ti ṣe ní kìmí tó jẹ́ pé ó lágbára púpọ̀ téèyàn ò sì gbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ àwọn lọ́balọ́ba kó wá fọwọ́ padà ọ̀yọ́ ilé lójú. Nígbà tá a sọ tán ilé ifẹ̀ náà níbi ojúmọ́ tí mọ́ wá. A sọ̀rọ̀ nípa bí ilé ifẹ̀ bó ti jẹ́ bí ojúmọ́ rere tí mọ́ wá.
1: Ìtì ìgẹ̀jẹ̀ olókè méjì ń takọ̀ ń tabo lórí ara wọn àwọn ọlọ́mọ olókè.
0: Ìdí tán fi ń sọdún ọlọ́jọ́ ilé ifẹ̀ àti mẹ́nuba lórí ètò yìí.
1: Mẹ́rìndínlógún mẹ́rin àdúrógbọ̀ mẹ́rin abẹ.
0: Àti ìgbàgbọ́ lórí wípé ilé ifẹ̀ gangan ni Yorùbá ti tàn tó ti tàn káàkiri.
1: Mẹ́rin akulẹ̀ bọ̀ ẹ̀rín dọ́kùn ni wọ́n fi ṣe lé bàbá tó bí wọn lọ́mọ.
0: Ó jẹ́ wípé bàbá fẹ́ wò tàn tá a wò tàn tọpasẹ̀ rẹ̀ ìyá tọpasẹ̀ ìtànkálẹ̀ àti ìdálẹ̀ Yorùbá mọ́ ilé ifẹ̀ gangan. Wípé ilé ifẹ̀ lórí run Yorùbá ibẹ̀ láti ṣẹ̀ wá ńgbà bá wò ó pẹ̀lú ìtàn ṣẹ́ mọ̀ fọbọ́mọdé ò bá bàtàn yóò bá rọ́bá. Ẹ̀yin àgbà lẹ́sẹ̀ pé àrọ́ bàbá ẹ̀ ni bàbá àtàn.
1: Oníyàn funfun lẹ́lẹ́, ọmọ oníyàn.
0: Bàbá fìyàn náà wọ̀ ẹ́ rí pé àìntàn bá wá jẹ́ olórí iwú ilé ifẹ̀ ọ̀hún. o gbọdọ ni kimi lori gbogbo omo le Yoruba
1: omo le le
0: gege pe bi tan ti se so pe be lori run gbogbo omo Yoruba mo fe yin o sa pere bi mo se pe ade ju ade lo ni o
1: mo yo jo le yi ma je le baba te
0: be na ni lu ibadan na ni ti e tori baba fi tan balẹ nipa bi ibadan ti se jagun to keru to keru o je ko lawon jagun jagun awon sanko sanko eda
1: made o
0: o se lawon ogbon tarige awon to gbowo
1: o made
0: ti won jagun segun tan sigun tan kogun lo ba won ara ilu mi ti won si n ja laja segun ajaye
1: mo su padi
0: o wa de pe badan na gberege jige leba odan
1: iyeje
0: leba odan na si gboro
1: maladiye ogogo moga
0: o wa tun wa de pa won are ba odan na tun gba lejo tawon alejo won na se tun gberege jige lo bomi
1: sibe ye bi awo ti
0: atun re wi pe awon na tun ni kimi la pa be na tawon na se tun ni awon ti won na tuntun ya latodo ti won lo tedo bomi baun baun baun na ni awon iluko kan na ni ipa lori awon ilu mi latari pe bi won ba ni kan so tan won won o topase re ma won ilu nla yi e mo sin mi gbohun o pe ilu ti yin e se ilu nla o ṣùgbọ́n mo ń gbìyànjú àti ṣàlàyé wípé pẹ̀lú ìtàn bá a bá ní àwọ̀ adé ju adé lọ nílẹ̀ Yorùbá.
1: Abọ̀kọ̀jọba nílé rẹ mọ̀.
0: Àwọn kábíyèsí kan wà tó jẹ́ pé wọ́n ń fi kábíyèsí míì jẹ ni.
1: Yorùbá ò ní nílé lọ́kọ̀ lẹ́yìn yòdì ẹ̀ má dọ́kọ̀ má gbà
0: jẹ́. Ọ̀nà ń pè lọ owó bó ti ẹ̀ jẹ́ pé Olódùmarè lọ́ba ti fọba jẹ ṣùgbọ́n àwọn ọba kan tún wà tán tó ń fọba jẹ. Ó jẹ́ pé ọba tí kábíyèsí míì bá wọnú létí wọn yóò ṣètún dọ̀bálẹ̀ fún orí adé bẹ́ẹ̀. Ṣùgbọ́n ọba kéré ọba ní ṣe o ọba dàgbà dàgbà ọba ní ṣe o ni mo fi sọ ní ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò rí pé kó bó ti wò kóríkọ́ bá jọmọ ọdún méjì kékeré òun ọba lọba ṣe o orí adé ọ̀hún ni wọ́n mọ bọ̀wọ̀ fún torí pé bó bá ti dé adé ọ̀hún ó ti di bàbá ńlá bàbá ńlá bàbá àgbàlagbà bó bá ṣe bàbá tó bí lọ́mọ ló wọnú àfitì lákòókò ìgbà náà ó di dandan kó bọ̀wọ̀ fún adé orí rẹ̀.

0: èyàn bá rí ọba a ṣàpọ́nlé ọba a ṣàyẹ sí tọ̀yàyà tẹ̀rín tọ̀yàyà la fi kí ọba.
1: Alamọ̀
0: ẹ kìí ṣe kó wá dúró ó mọ wojú ọba báyìí pé ẹ wò mí ń wò yín. Bá a ti pọ̀n yàn lélẹ̀ Yorùbá ń bẹ lára àṣà ilẹ̀ Yorùbá.
1: Gbogbo ọmọ adá.
0: Bí èèyàn bá rí àgbàlagbà ó di dandan ó kí dáadáa kó o pọ̀nlé.
1: Olódùmarè o.
0: Tẹ̀rín tọ̀yàyà la fi kí yàn kìí ṣe wípé wà á kó mú so ó fà júro.
1: Gbogbo ọmọ rẹ̀ bá àtàtà o.
0: Àwọn orí adé kan bẹ nílẹ̀ Yorùbá tí wọn ò ṣe yájú sí o.
1: Gbogbo ọmọ Yorùbá ti bẹ
0: ní. Olódùmarè ò mọ̀ ní já sìnrin.
1: Torí
0: wípé ìtàgbà fi ń jẹ̀kọ àwọn àgbàlagbà pábẹ ìwé ló wà. Àwọn kábíyèsí kan bẹ nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé mo má kàn sọ gbólóhùn ọ̀rọ̀ kan pé ó yá máa wí lọ ó di dandan kó ń tàn ó máa wí lọ o.
1: Tó
0: bá pọ́ dà máa ṣe bó o ti ń ṣe ń lọ ó di dandan kí èèyàn máa ṣe bẹ́ẹ̀ lọ o.
1: Oní mo kí gbogbo yín pátá ń gbọ́rọ̀.
0: Torí àṣẹ tó ti wà lẹ́nu wọn ni.
1: Kódó mi ò mọ mọ́.
0: Màtá bá pè èèyàn lọ́ba. Wọ́n á pé ẹlẹ́ẹ̀kejì òrìṣà. Ẹni tán wá pè lẹ́ẹ̀kejì òrìṣà ni wọ́n wá pò fẹ́ yájú sí.
1: Bèbí dúdú láà dúdú o.
0: Ẹ̀já wò ó ká máa wò ṣe sí ìwà àti ìwà wa. Tó bá pè èèyàn lọ́ba èèyàn fi tẹ̀rín tọ̀yàyà àti ìbọ̀wọ̀ kí ọba fi ṣàpọ́nlé ọba ni kábíyèsí o pẹ̀lú ìbágúgú kádépẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí rùkẹ̀rẹ́ dokinrin kẹsìn ọba kò jẹ kò pẹ́.
1: Kìí
0: tún wá sọba nìkan láwọn olóyè náà lẹ Yorùbá o.
1: Lọ́wọ́ òdúdú.
0: Bóyá pé bẹ́ẹ̀ bá rólóyè tẹ́ ẹ bá pẹ́ kára ó le o.
1: Ọmọ Yorùbá àtàtà ẹ̀gọ́gọ́m
0: bẹ́ẹ̀ náà làwọn ọmọ ọba wẹlé pé ṣáàkì o orí adé náà lẹ̀ ń kí.
1: Wọ́n lọ́rọ̀ bèbí Yorùbá ló lọ.
0: Orí tiwọn gan wo inú wọn dùn fáwọn èèyàn àwọn ṣàpọ́nlé àwọn.
1: Sà Yorùbá ló lé.
0: Ẹ̀ta fi mọmọ Yorùbá àtàtà náà nu lára àwọ ọmọlúàbẹ ti ń bẹ nu àṣà àti ìṣe wa nu. Ẹ wò ó ẹyẹ máwọn orúkọ àwọn ọba ọ̀hún lẹ́ẹ̀kan sí kó tó di pé mọ̀ọ́ṣẹ́ rí ilé lálẹ́ tòní. Orúkọ àwọn lọ́ba lọ́ba tó wà nílẹ̀ Yorùbá.
1: Dákun má gba àgbẹ̀ orí.
0: Ilé ìfẹ́ níbi tó jumọ̀ tí í mọ́ wá.
1: Tùwà torí ọ̀.
0: Ibẹ̀ láti rí ọ̀ọ́nì àdìmúlà.
1: Ọ̀tọ́ bá sọ ilé inú.
0: Ọ̀ọ́nì ti ilé ìfẹ́ ọlọ́fin àdìmúlà. Ọ̀ọ́nì ilé ìfẹ́ ọlọ́fin àdìmúlà. Ọ̀ọ́nì ni kábíyèsí ilé ìfẹ́. Bàbá wa rí dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ bá a kò fẹ̀rẹ̀ dẹ́lùú Ọ̀yọ́. Orí adé tìlú Ọ̀yọ́ náà ń pè lálàáfin ìlú Ọ̀yọ́. Nílùú Ìjẹ̀bú wọ́n ní kábíyèsí tí wọ́n ń pè ní Àwùjalè ìlú Ìjẹ̀bú. Ẹ̀gbá ní Alákè tìlú Ẹ̀gbá. Nílùú Òwú wọ́n ní Olówú tìlú Òwú. Nílùú Òwú wọ́n ní kábíyèsí Olúwo tìlú Òwú. Ilẹ̀ Ìbàdàn Olúbàdàn ń bẹ nílẹ̀ Ìbàdàn. Sànwó ń bẹ nílùú Òpómọ̀ṣọ́. Ọwọ́ Òbòkùn ń bẹ níjẹ̀ṣà. Ata ọjà ń bẹ nílùú Òṣogbo. Kábíyèsí Ìdèjì ń bẹ nílùú Àkúrẹ́. Tìmì lọ́ba ìlú Ẹdẹ. Ọ̀rọ̀gùn kábíyèsí ilé ìlà. Alápáǹtì Ọ̀kẹ́ apá. Eléko Tèkó. Arẹ̀sà tìlú Rẹ̀sà. Olúgbọ́n ni torí ilé gbọ́n. Oníkòyí náà ń pe kábíyèsí ìlú Kòyí. Àsẹ́yìn náà ń pọba àsẹ́yìn. Onílàlà náà ń pe kábíyèsí làǹlàtẹ̀. Elérúwà ní kábíyèsí Èrúwà. Alákẹ́tù lọ́ba Kẹ́tù. Olúgbọ́n ni ti gbó. Ọlọ́wọ̀ ń tọ̀wọ̀. Ajerò ń kábíyèsí Ìjerò Èkìtì. Alára ń lara mọ́kọ Èkìtì. Aláwẹ̀ lọ́ba Aláwẹ̀ Èkìtì. Ọlọ́yẹ ní kábíyèsí Ọyẹ́ Èkìtì. Olúlọ́ba Àtórí. Ọlọ́fà ní kábíyèsí ìlú Ọ̀fà. Ọwá lọ́ba Wọ́ndanrè. Àkárìgbò ní Tirẹ́mọ. Olúmuṣí ń bẹ. Olúbara ní kábíyèsí wọn ní tìlú Bara. Ògìyàn ní kábíyèsí Èjìgbò. Ọlọ́tà ní kábíyèsí Ọ̀tálé. Olúlarò ń kábíyèsí Ìdarò. Orímọlúsì lọ́ba ìlú Ìjẹ̀bú gbó. Oníkire lọ́ba wọn lù kire. Ọ̀sọ́lọ̀ ní kábíyèsí tìlú Sọ́lọ̀.
1: Yorùbá ló ní kó mọ kù.
0: Alàyè lọ́ba wọn lẹ́fọ̀n alàyè. Onígbẹ̀tì ní kábíyèsí ìlú Gbẹ̀tì. Onígbẹ̀tì ní kábíyèsí Ìgbẹ̀tì. Onítédé lọ́ba ti tédé. Onípàpò ní kábíyèsí ìlú Pàpò. Ọlọ́rẹ̀ lọ́ba wọn nílùú Ọ̀rẹ́.
1: Kóbìnrin kọ́jìlá àrùn kọ́jú kúlẹ̀.
0: Oni do ne kabe si ilu do.
1: Eruba o.
0: Oni gbaja ne kabe si ti gbaja.

nka wo ni gbogbo ayé dàgbére kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́magbẹ́.